0: kariera ye gba ope wa ogo foruko re ogo foruko re ogo foruko re ogo foruko re ogo foruko re laaro yi oluwa ni wakati jewo ara re gbogbo en ti wo wa lagbaye oluwa jewo ara re lori omode lori agba lori okunrin lori obirin lori onile atalejo emi mi ma jewo ara re agbadua e lo ra anugba mami e lo ra anugba daddy e lo ra anugba a ma yin lohun a ma gboluwaga a ma yin o bi opin ose yi tun ti de opin emi yin o ni de o e dagba e ma darugo ofa o ni bayin jesu oluwa wa laaro saturday lola e pade mi ni cp technique jari laaro kutukutu ago meje ti agogo mewa gbogbo eni to ba wa mo fe ana ita won mo yin kin ba yin suri fun won e jere awon mo e de ni damu lori won yo dara fun matthew koko iwaasu ti toni won wa fun ojo meji oni ati ola matthew o bere pe kini koko iwaasu change e matthew so pe change e eni kan to ma se rere laye eni ko so pe change e so yi pe change e so yi pe change e matthew iwo wo act of apostle chapter 3 verse 19 iwe si awon apostle ni chapter 3 ni verse 19 o gbo n to so nbe ni nitori nu kan eronu pe wada ka change ka re pa iseyin re kásìkò ìtura kó lè ti bá lu ojú wa wá matthew ń jáwọ́ mọ̀ pé ọ̀pọ̀ ogun tẹ́nìyàn ń jà nípa ìgbé ayé kan ló fi wá so fẹ́ gbọ́ mi sà àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ change tá ò bá change ayé wa kò lè kú lójú kan mo gbàdúrà ohun gbogbo tó yẹ kó change tó o ti change látòní lọ ẹ̀mí láti change ó yẹ kó balẹ̀ ọba yìí matthew èèyàn gbọ́dọ̀ kí èsára lórí nǹkan márùn yìí tẹ́ẹ̀yàn bá ti sí ọ̀kan nínú márùn yìí ṣe wàhálà ti wà matthew number one o gbọ́dọ̀ kí èsára irú ìjọ wo ló fẹ́ korí rẹ bò àwọn àjọ kan wà tó jẹ́ pé signboard tó bí o signboard ní ńlá ẹskísà tí pásítọ̀ bá ń sọ̀rọ̀ wòlì bá ń sọ̀rọ̀ matthew ṣùgbọ́n ìsàlẹ̀ ọ̀rọ̀ ó sì kí ni ó lẹ́gbẹ̀ẹ́ matthew ìjọ tó kọríbọ̀ ẹnìkan kọríbọ̀ náà jọ ó ń wò ó dé náà jọ wọ́n ní kó lọ mẹ́rin wá àpọ̀ ní àwọn babaláwo àmọ́ wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni oníṣègùn àmọ́ wọn èwo tó ní pásítọ̀ tí ń sọ pé ẹ lọ sí kí ni ó ẹ lọ mẹ́rin wá pásítọ̀ tó ń chájì kó tó di pé yóò gbàdúrà fèèyàn ẹskísà àbọ̀dé nìyẹn o nọmba tù matthew ó gbọ́dọ̀ kíyèsára ẹgbẹ́ wo lọ́jọ́ yìí ẹgbẹ́ kan ń bẹ wọ́n ń pè ń kọ́ọ̀tù ìkan ń bẹ kálukú sàǹjọ yìí oríṣiríṣi ẹgbẹ́ tí wọ́n rí gbogbo ti ń bẹ láyé ẹgbẹ́ náà ni o ẹgbẹ́ kan ní christianity matthew ṣùgbọ́n kíyèsára ẹgbẹ́ tó fẹ́ jọ́yìn kò tọ́ kọríbọ̀ tó bá dẹ̀ ti bọ̀ tó ti kọríbọ̀ matthew kí ni kò ṣe change ẹ̀ wọ́n ń kásà nọmba 3 ó ní ẹ̀sìn tó fẹ́ wọnú rẹ̀ ṣé ẹ̀sìn ni wọ́n fẹ́ wọnú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣẹ̀sìn a ló ń ṣẹ̀sìn kìrìsìtẹ́nì a ló ń ṣẹ̀sìn mùsùlùmí a ló ń ṣẹ̀sìn àbáláyé matthew ẹ̀sìn lẹ́mi omi ń ṣe tó ló ń ṣẹ̀sìn tó o bá rí wípé ẹ̀sìn tó ń ṣe tó o rí pé o ti wọnú ẹ̀ tó o rí pé ẹ̀sìn ni matthew kí ni kó o ṣe change ẹ̀ matthew máa wo nǹkan ẹlẹ́ẹ̀kẹrin ó ní ẹni tó o fi ṣe wòólìí matthew tó o fi ṣe kí ni mo pé tó o fi ṣe wòólìí tàbí nǹkan sọ́ọ̀lù ó fi samuel ṣe wòólìí samuel náà ló bayé ẹ̀jẹ̀ samuel náà ló yan gẹ́gẹ́ bí ọba òun náà ló tún ṣe pé fún ìpéjọba rẹ̀ fàyà sẹ́ni tó o fi ṣe wòólìí sọ fẹ́ràn rẹ̀ dénú sọ ń gbọ́bẹ̀ yẹn sìn tó o bá ti ṣe wòólìí yàn matthew ọ̀ràn tí ẹnìkan jọ kan sọ pé bàbá yẹn bá ń gbàdúrà fún máa yin ìkókó ọbẹ̀ mi nìyẹn o ẹ dákun a mo ní ìkókó ọbẹ̀ bó a mo ní ìkókó ọbẹ̀ ni ẹ má ti ríran kan ṣe é ṣe máa gbowó lọ́wọ́ ẹ ìkókó ọbẹ̀ ìwọ wá dín ìkókó ọbẹ̀ lọ́wọ́ àwọn wòlíì ó mà ṣe ìyá mi á ní ó ṣe fọmọ tí ń jẹrú lórúkọ jésù ayé rí ò ní bàjẹ́ sọ pé ayé mi ò ní bàjẹ́ tó o bá ti ṣe wòlíì yàn matthew kí ni kó o ṣe change ẹ ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀rẹ́ nìyí o ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀rẹ́ tó o yàn irú ọ̀rẹ́ wo ni wọ́n yàn Matthew ori ama lani ori asima ko bani ori omo David kan ti bani pakupa amnoni owo advisor ore re wa advise oni wa baburu re sun ni baba ti basun bo se ma se mo de pa mo de de ore re de na lowo lati baburu re sun so at the end of the day ki mo se phone na mo padanu advisor re lati or advisor amnoni ni ore kan Jonadabu loruko eyo egbon David so Jonadabu ore re Matthew iru ore wo lo ni ti e salade kereke to ba ri pe ore to n ba rin o ma ko ba aye re Matthew kini ko se change mo gbadua gbogbo en to n ba rin to ma da aye re nu loni emi mi mo ma tun yin ka bayi o si n bayi emi mo ma tun yin ka bayi moni e mama tun yin ka bayi wa wo sa to ba n ba awon ti aye won o ni tumo re Matthew to de fe kaye ti e ko ni tumo Matthew kini ko se change e Matthew omo ti mu gbo kini wa fe ma ba ni omo ti mu siga ore re oloti ni o de ri wipe iwo fe mu ti mo Matthew kini o ma se change e o si mi bayi sa any Christiani to n gbe gbe aye ero igbe aye ole igbe aye agbere igbe aye ejibiti o ni won ba ni igbese die ni church igbese die ni ile alawo iwo si fe bolorin Matthew kini ko se change e mo gbadua gbogbo eni to ma baye re je laaro yi orun ma pe yin ni ya Matthew kini mo ni ko se kini mo ni ko se kini mo ni ko se gbogbo eni to fe baye re je tẹjọrin látòní lọ ẹmí mímọ pẹyin níyà Matthew dandan kọlọ rẹ o sì ń bí dandan kọ ni kí ni mo pé dandan kọlọ rẹ ọrẹ tí o bá ti lọ bí tó ń lọ o sì padà lẹyìn rẹ wọn nǹkan ìgbà tí abrahamu rí pé òun fẹ bá ọlọrun rìn ó wá wo ìgbé ayé lọọtì orí ipò tìjọ níjà ó dẹ rí pé lọọtì náà ti di dákúdà ṣùgbọn kò fẹ sọ fún kí ló sọ fún lọọtì abrahamu yá pé lọọtì ọrọ ẹgbẹ genesis chapter 13 láti verse 1 lọọtì wà níbà èmi mọtò ẹdàgbà ṣùgbọn lọọtì níbi tá a dé máa lọ máa ṣe kí ni mo pé Matthew máa ṣe kí ni mo pé àwọn kan wà fojú lé wọn Matthew má bá a ṣe mọ fi sísítẹ́ẹ̀mù lé wọn bá bá gbé àmọ́ gbé kọ́ wọn jẹ́ wọn máa bá tiwọn lọ ayé wọn ò pé ọ jẹ́ wọn máa bá wọn ń fa ayé rẹ sẹ́yìn Matthew kí ni kò ṣe change ẹ̀ gbólóhùn aṣọ wà ẹ̀yọ́ yẹ́s ẹ̀yọ́ ẹ̀yọ́ nítorí náà nítorí pé ara ni wá gbogbo lẹ́dẹ̀ lọ́ọ̀tì Matthew ó ní bẹ́ẹ̀ mi bá lọ genesis ìwọ máa lọ exodus yàrá rẹ kúrò lọ́dọ̀ mi máa bá tiẹ̀ lọ Matthew àwọn kan bẹ tó sọ fún bẹ ẹskísà ẹsẹ adúpẹ́ lọ́wọ́ yín láti gbàtẹ́ ti wọlé sẹ́yìn ẹ try gan sa ṣùgbọ́n lónìí ẹjọ́ sa ẹ máa lọ sa tóní kí lóde sa a change yín ni sa a ṣe kí ni mo pé o a change yín ni sa Matthew driver ti ń bá ọ̀gá ṣiṣẹ́ ọ̀gá rẹ̀ ọ̀yà Mr. Biggs ọ̀rà meat pie ọ̀jẹ̀ tán kò fún driver jẹ́ ó kà á máa rẹ̀ lọ tantalizer ọ̀rà tantalizer ọ̀jẹ̀ tán wọ́n á fún driver jẹ́ Matthew wọ́n á fún driver lówó kọ́ lọ sórí rẹ̀ epo ó kó change wá ó kò fọ́gà wọ́n á tó fún Matthew wọ́n tún lọ síbì kan wọ́n tún ra bottle water kàkà kí wọ́n sàánú driver Matthew wọ́n sàánú driver wọ́n mú minerals wọ́n mú bottle water wọ́n jẹ meat pie driver náà sóun ò kì í ṣe èèyàn ni Matthew ti driver yẹn gbogbo ń jàgbẹ́ ẹ̀sẹ̀ gbogbo salary ẹsẹ̀ bí 2,000 3,000 10 fún driver náà kò tí ì pọ̀ ju Matthew tí ọ̀gá rẹ tí ọba lawọ́ kí n mo ní kó o ṣe change ẹ̀ Matthew ṣé kí ni mo pé change ẹ̀ tọ́ ọba ra meat pie gbọ́dọ̀ ra ti driver rẹ náà bọ́ ṣe yọkan tọ́ ọba ra mẹ́jọ fún ọmọ rẹ bó ṣe ààbọ̀ ẹsẹ̀ kí ni mo pé ẹ fún driver náà òun ló mẹ́mí yín lọ́wọ́ Matthew ọ̀rẹ́ ti jọ driver tó kí orí mi bọ́ tọ́bẹ̀ korí mi bá dé dọ́là tí mo pariwo mo ní yẹ̀yẹ̀ kí tiẹ̀ lórúkọ ọmọ náà ayọ̀ tó ní mo ní yẹ̀yẹ̀ ó ní ẹ ṣe bí màtẹ́ ń jẹ meat pie lẹ́ẹ̀kan ibẹ̀ kí lóde tẹ̀ ń ké ẹ̀sìn ké ibẹ̀ fẹ́ mi mi ọkàn lẹ́kọ̀ọ́ ń jọ yẹ mo gbàdúrà o ní ṣìṣe lis ten to me àwọn kan bẹ tó o bá fẹ́ lo ògo yìí o lè bá wọn rìn tó o gbọ́n tí bíbélì wí ni in the book of 1 Corinthians chapter 6 verse 17 First Corinthians chapter 6 verse 17 ma gbo n to so sa ṣugbọn
1: eni to
0: da po mo luwa o di emi kan e ma sa fagbere enyo o sa gbere ma gbo iwo wa to ka Romans chapter 12 o nkan sa Romans chapter 12 verse 2 iwo wa to ka ma mi awon e ma dara yin po mo e para da titi tu ni ronu yin kale ri fifi olorun to dara Matthew ile to gbe fun odun mewa taye re oye pada ki mo ni ko se change e se kini mo se change e esa olorun lo le change Matthew church to nlo ti pastor nsu lori ota Matthew pastor yin ko le gbawe ko le gbadua awa ta to ngbawe o to nguwa oni sa se lo ni oni se sasabe di Jesu ni Matthew pastor komese bibeli meji komese bibeli meta iwasu 1972 ona lo to wa ni 1930 iwasu na lo to wa ni 2006 Matthew pastor ko le gbadua kefun oku Matthew touch ibe lo nlo oku dade pastor re ko ri solution o tun so pe awo li meje kan wa e fun alowo a lo do mo Matthew kini ko se change here seke mo pe change gbogbo n to ba ti ma da aye re duro lodun yi ke mo ni ko se Matthew change e mo gbadua loruko Jesu ayira yo da wole o ora anu gba Matthew mi ti denu waasu itan sugbon ko si akoko mo enikan sami orun anu asi fun o orun anu asi fun yo dara fun yin e ora anu gba la aro kutukutu ago meje si agogo mewa ni
2: recipe technique jari
0: la aro kutukutu ago meje si agogo mewa gbo eni to ba wa mo fe anoint awon mo yin kin ba yin suri fun won e jere awon mo mi ati Jesu ati awon omo Olorun ta o jo wa nibe lagbara Olorun ibi oni ba yin wahala oni ba yin e o ra anu gba iranlowo ojiji o ma dide fun yin gbogbo en to sami ami o tele aye yin Jesu Oluwa wa
1: amen amen amen pa pa pa

0: Game Changer.
1: Spread your wings on Splash 105.5 FM.
2: Unkile, unmile, unkile, unmile.
3: Splash 105.5 FM, the integrity station.
4: Idioru ma se, idianu uya ma se, ti ojuma ba ti maniri ma se, ojumo ne mo kiri o ma se, ase oluwa ni, gbogbo eyan san bi, akoko ire owuro de, e wa gba iyanu latenu baba wa ninu oluwa, apostle doctor SM Mustafa JP, baba se bi oba, oludasile ijo olorun, seed of Christ golden church, land of reality, ti national camp wo wa ni, se bi oba international power line camp, kilometer 54, igosi ibadan expressway, lufu wa pe Bele Ogun, Apostle, Oya.
5: Eja wo bibeli. Eja wo bibeli. E ba mi si bibeli inu ile. E si si we Matthew. E si si we Matthew. Ori kerede ni ogbon, Matthew chapter 26. Eja si si be. A ka ese kerela, ike edogun ati ikerede logun. Verse 14, 15 and 16. Mo fe ka jo ka. E si nu ile. Eja gbọ́n tó wí. O ni nígbà náà li ọ̀kan nínú àwọn méjìlá tí a ń pè ní Judas Iscariot. Ó tu àwọn olórí àlùfáà lọ 15. Ó sì wí pé kí ilé ẹyin ó fi fún mi, èmi ó sì fi lé yín lọ́wọ́. Wọ́n sì bá ṣe àdéhùn ọgbọ̀n owó fàdákà. Verse 16, ẹgbọ́n ti bí niwe. Láti ìgbà náà lọ, ni ó sì ti ń wá ọ̀nà láti fi lé wọn lọ́wọ́. Judas Iscariot, ó ní accountant Jésù. Bíbélì wípé ó lọ bá àwọn ọ̀tá Jésù pé kí lẹ fẹ́ fún mi. Tẹ bá lè fún mi ní nǹkan tó dáa, máa yọ̀dà ẹ̀ fún yín. Wọ́n dẹ̀ sí kí ni o, wọ́n dẹ̀ bá ṣàdéhùn pé a máa fún ọ ní ọgbọ̀n owó fàdákà. Ó dẹ̀ agree bíbélì pé láti ìgbà náà ó dẹ̀ ń wá ọ̀nà bí ó sì fi Jésù lé ọ̀tá lọ́wọ́. Ẹ̀nà wọ́n sì bí mo gbàdúrà. Ta ni ń wá ọ láti mú fọ́ta? Lórúkọ Jésù ti Nasareti, ọ̀run atú àṣírí ẹ̀. Bá ní kó fi gbàdúrà gan. Sọ pé Olúwa,
6: Olúwa,
5: sọ pé Olúwa,
6: Olúwa,
5: ta ló ń sọ mi káàkiri,
6: ta ló ń sọ mi káàkiri,
5: tó ló fẹ́ mú mi fọ́ta?

0: ọmọ àwọn ọmọ náà dẹ̀ ní wọ́n ti block ọ̀nà wọn wọn jẹ́ káwọn náà rí ṣe ìgbọ́wọ́lẹ̀ nìkan ló máa tú ọ sílẹ̀ á dẹ̀ kan àwọn ọmọ ọmọ rẹ ò ní ṣòro ara rẹ ni ogun wà àmọ́ lónìí mo gbọ́wọ́ lé ọ rapier kò ṣe dìá 1 2 3 out out the name of Jesus ẹdí mìíràn dáwọ́ yourself free. Baba, mata do ma ma fokan yi. Hello sir. Epele. E ri ko e ri pe aye wa dara bayi. Eh o to odun melo te fi keigo. How many years le fi muti?
1: Odun melo? 20 years.
0: 20 years te fi muti. Nje e le se akanti are 20 years yes awon kan te da se
1: eh e le siru
0: e le siru e leyin igba o todun melo 2014 le bayi
1: 2014
0: le 2014 le bon igbe aye yin igba te mu ti ma igba te mu eh
1: o yato
0: awon jade o kan bale but sai igba te mu ti yen o ti pass kilara yin ya ko mo yin ìrẹ́gẹ̀ sì ń dé afẹ́ dásìkì yẹn padà ni mo ṣe sọ pé ká wá tó pé bẹ́ẹ̀ ṣe mú wọn tító aláàánú èèyàn nìyẹn ẹ mọ bó ṣe ń ba tìyẹn jẹ ọkàn yẹn clear but wọn mọ ọmọ pé kíní yẹ ọba àdúrà ló kó yín yọ ǹjẹ́ àlè bá mi gẹ́ tó mi kàn fún bàbá yìí ẹ bá mi gẹ́ afẹ́ dásìkì yẹn padà pẹ̀lẹ́ màmá god bless you ẹ̀dìdẹ yóò dára fún yín. Oh my God, oh my God, oh my God, oh my God, oh my God. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ah oba se o 19 20 o ye ki akobi re ti pe omo ogun odun gege bi akosile mo nbo gege bi akosile o ye ki akobi re je omo ogun odun pelu meji to wa meta la komo lati oke wa akoko okunrin ekeji obìnrin ẹkẹta ọkùnrin àkọbí yẹ kó jẹ 20 years bọ bá ti ń sọrọ báyìí mo kàn ń wo àyíká láti wá àwọn ọmọ yẹn mi ò tí ì rí wọn kódà mo ń wá ọkọ mi ò dẹ̀ tí ì rọ́kọ ǹjẹ́ ẹ lè sọ fún mi tó ń ṣẹlẹ̀. Tẹ́wọ́ báyìí sà ẹ kàn náwó yín tókè sọpọ̀ olúwa
2: olúwa
0: kí láyé gbà lọ́wọ́ mi
2: kí láyé gbà lọ́wọ́ mi.
0: Gbogbo ẹ̀yà bíyà máa lọ́kùnrin lóbìnrin ẹ̀nàwọ́ yín méjèèjì sókè ẹ gbójú sókè tí ọlọ́run ẹ pariwo pé olúwa mi ò.
3: Olúwa mi ò.
0: Iṣẹ́ tí mo fi àárọ̀ àti ọ̀sán ṣe.
3: Iṣẹ́ tí mo fi àárọ̀.

0: Spread your wings on Splash 105.5 FM.
1: Your station. Here is
2: 105.5.
3: From the very beginning, we just saw the world differently than everyone else.
4: Everyone else made obvious
3: in all we do.
5: Didn't sit well with some people.
6: What's our plan?
7: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station. Splash 105.5 FM.
1: Yes, 105.5, The Splash.
8: Yeah, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
9: S-E-L-A-R-I-E. Celery.
8: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
10: C-U-R-N-E-R-I-C.
8: Yes, so
10: turmeric.
8: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
11: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
12: Splash FM jẹ́ akẹ́kẹ̀ẹ́ gẹ̀gẹ̀ níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
13: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
14: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
15: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
16: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
17: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
12: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
17: 0807-112-4000.
12: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
18: Tomato sachets. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
19: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tíì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà, láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i. lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Show the Cashier! Show the Cashier!

0: tó ti dára ju tàtẹ̀yìn wá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Iyẹlé.
2: Ìtẹ̀ méjì omi òróǹbó lẹ́mọ̀nì sórí èdùkọ àti iyọ̀.
3: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: aya ti yan ju ko gbe ade be bayi eh eh o se kai lai omo dada akankan ko omo lokun esin omo abadi e ba ku atala lo omo be yan ba rubirin bayi inu re ma dun ni arike ari o bayi le yan ma ro ma tuntun ogbo eh eh aya o e je lo si akata egbe oselu ti ADC nile yi papa julo bi iroyin ti bale bage si oji iwe keji din ni ogun iwe iroyin the punch fun ti saturday oni gangan oni saturday o eh eh fe ni ti obama igbe keji are ni igba kan ri nle yi atiku abubakar ati alakoso fun oro igbokigbodu oko ni orile the nigeria tele rotimi amechi oni ati ni won ti lo ra form mo ni fe ati mo fe o lati DJ dupo are ni orilede ti Nigeria iyan lati nu egbe oselu ti African Democratic Congress ADC won ni expression of interest and nomination forms won ti gba bayi ni ipalemo fun eto dibo gbogbogbo todun 2027 tin bo lona gege bi we iroyin punch ba ti ri iroyin na gbo mu teki o won ni elomi yato si awon mejeji ta da ko yi olùdíje mi to na fi ife lati dije dupo are lati nu egbe oselu ti ADC na lati ri Muhammad Ayatuddin ti owo na to tun gba form mo nife o lati dije dupo are ni orilede ti Nigeria pelu bo tin je ja wi pe afojusun tohun lati pese ise be si ni ki eto abo ko gbopon ki gbaye gbadun o si le ma wa fomo Nigeria patapata porongodo o na ni oro yi lo ba ohun gbagbagba eni ti se akowe apapo fun egbe oselu ti ADC Bolaji Adelai o fi die mole ni ojo saturday oni fun we iroyin punch ti saturday oni lana ti se ojo jima wi pe awon oludije meteta yi loloyi won ti gba form lo ti to ehin ko si ro nbe won ni yes the three of them Atiku Amechi Ayatuddin have obtained the forms won ni but we no pelu bi won ti wa wo yi won ni Ayatuddin eni to te ogba inform titi e iyan lati akata eni ti se akowe o apopo fun egbe oselu ti organizing secretary ni iyan Chinedu Idigo lana ti se ojo jima pelu afojusun eto dibo gbogbogbo ton bo lona dede mo so imo dura inde commander sorry lakunle alabi mo so mo fi gigun be na
1: oda e je kemi na bo sinu egbe oselu APC gbogbo bo se nsele nbe bo se nlo ninu egbe oselu ohun won ni ikokan bayi ohun na ni awon gomina ninu egbe oselu All Progressive Congress APC ti won tun fe tesi waju lati dije dupo kan abi omi lana na ni won farahan niwaju igbimo eleyi to nse ayewo ati iforowanilenuwo fun won igbimo ohun na si ni egbe oselu na lo gbe kale nibi te ni ti se alaga apapo egbe na nentawe yelwatida ti o ti ja alaga igbimo ohun o ibe na lo si tin fi oro wa awon gomina na lenuwo leyin eleyi na ni won tun se ayewo awon iwe eri nje mi so eleyi ti o wa pelu form ti won gba lati fi ife han pe awon tun fe dije si o won ni ojo akoko eleyi ti ayewo na yo si bere na nu o to je pe o sese ko pari titi di ni ojo aiko won ni awon tun fe dije dupo gomina atawon ti won fe lo si ile igbimo asofin agba ile yi na si ni won se iforowanilenuwo fun o lara awon ti won si yoju si igbimo na lana ohun na lati ri gomina basi otu ti ipinle cross river dauda lawa ipinle zamfara francis inwufuru ipinle eboyin aliyo sokoto ipinle sokoto na ni oba sani ipinle kaduna umar muhammed bago ipinle niger umar rada ipinle katsina umar namadi ipinle jigawa abba yusuf ipinle kano sheriff oborovori ipinle delta reverend father ayasind alia ìpínlẹ̀ Benue àti Nasir Idris ìpínlẹ̀ Kebbi àwọn gómìnà inú wàyàyà ìpínlẹ̀ Gombe Amadu Fintiri ìpínlẹ̀ Adamawa àti Dapò Abiodun ìpínlẹ̀ Ogun àwọn eléyìí ńkọ́ náà ni wọ́n fẹ́ di aṣòfin àgbà o náà ni gbogbo wọn sì yọjú sí ìgbìmọ̀ náà láti sọ pé tọ́ àwa rèé o àti dé o wọ́n ní àwọn tí wọ́n fẹ́ lọ fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà yìí náà ni wọ́n wà ní ìpele kejì gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Èkó àwọn èyí tó túmọ̀ sí pé wọn àtún lè díje dupò gómìnà lẹ́ẹ̀kan sí mọ́ o gẹ́gẹ́ bí gómìnà Abiodun bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ lòun yọjú sí ìgbìmọ̀ náà lánàá láti wá ṣe ìfọ̀rọ̀wálẹ́nuwò torí wípé ilé ìgbìmọ̀ aṣòfin àgbà sraise òun náà ni òun ń lọ o gẹ́gẹ́ bó ṣe sọ pé lónìí inú àwọn dùn wípé àwọn yọjú sí ìgbìmọ̀ amúṣẹ́yá ti ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ àwọn gẹ́gẹ́ bí ara ìfọ̀rọ̀wánilẹ́nuwò ètò tó ti wà ńlẹ̀ láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún òun o eléyìí tó ń fẹ́ lọ rèé díje lóun fún ọ lọ rèé sojú ẹkùn ìdìbò ìlà oòrùn ti ìpínlẹ̀ ogun gẹ́gẹ́ bó ṣe sọ sójú òpó x rẹ̀ àwọn míì tí wọ́n jẹ́ olùdíje dupò gómìnà náà sì ni ìrètí wà wípé yóò fojú hàn síwájú ìgbìmọ̀ náà lónìí o wọ́n ní lára àwọn tí wọ́n jẹ́ gómìnà mẹ́tàdínlógún tí wọ́n jẹ́ onísàá àkọ́kọ́ gẹ́gẹ́ bí gómìnà nínú ẹgbẹ́ òṣèlú apc wọ́n ní mẹ́tàlá nínú wọn náà sì ni wọ́n ti ṣetán o láti tún padà lẹ́ẹ̀kan sí láìsí alátakò eléyìí tí wọ́n sì kópa nínú ètò ìdìbò abẹ́nú ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí ó wáyé ní ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún ọdún tá a wà yìí bákan náà ni wọ́n sì dárúkọ wọn àwọn tí ó kópa ọ̀hún sínú ìwé ìròyìn the nation tó jáde fún tòní torí tí bá ní kí n máa kà á lẹ́yọkọ̀ọ̀kan èjèèjì ọjọ́ ó lọ àmọ́ oríṣiríṣi nǹkan tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú apc ọ̀hún òun náà ni ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ló wà lójú ìwé kẹrin ìwé ìròyìn the nation.
0: Àwọn ọmọ Nàìjíríà ẹ já jókòó gírí padà báyìí ẹ sún àga yín wájú dáadáa ẹ gbé aránú àga tán yányán ẹ fẹ̀yìntì kẹ wá máa gbọ́ ìròyìn tá a tún fẹ́ kà yìí tọ̀rọ̀ kan wà gbọ̀ngbọ̀ngbọ̀n Tìmíládé ibi tí ìròyìn yìí bá ti bà ọ́ fi sùsùn kò fi para ni
1: o. Ẹ tó fẹ́ bà wá ju títí ń bà wá yìí lọ.
0: Ayọ̀ ni wọ́n máa bà wá. Wá jámẹ́ntà
1: sí o. Èyí ò lè dẹ́rù kankan bà wá.
0: Jámẹ́ntà. Èmi ìfẹ́ ọjọ́ ọláyà ni.
1: Kò
0: sí jaya.
1: Kò sẹ́rù kan ẹrù ó bá wá.
0: Ẹrù ó bá wá. Àyà kò fò wá. Àwa ti wà ní kàńpé. Olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn tó bá bá ọ̀rọ̀ ajé mu Tọ́pẹ́ Fashua ló ti ń rọ àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí wípé ẹja súnra kì lórí bá àti ìnáwó wa ẹja súnra kì lórí àwọn ìnáwó tá a máa ṣe àwọn nǹkan tí a máa náwó lé lórí ẹjẹ́ ká lọ súnra kì lórí rẹ̀ pàápàá jùlọ kó lè bá ihun tí ń wọlé fún amú our income kó lè máa bá a dọ́gba ká má ná ju níta ń pa á wọlé lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí bó ti ṣe ń jáde ó ń sọ o wípé we need to cut our costs according to our size èmi wá ń dá lóhùn wípé not our size o according to available clothes tí ẹni ọ̀sánra bá lọ́pàá méjì kò sí ti ọ̀ràn o bọ́ bá ṣe rán pẹ̀lú aṣọ tó bá wà nílẹ̀ ìní ọba lọ Fashua ẹni tó ń sọ̀rọ̀ tó sì ń dáhùn sí àwọn ìbéèrè kọ̀ọ̀kan níbi ètò kan tí wọ́n ṣe àgbékalẹ̀ nílùú Àbújá kódà fúnra ọ̀rọ̀ yìí ló lọ káàkiri lórí àti ayélujára lágbọn orí ètò bíi tí wọ́n ti ṣe àgbọn ètò yìí lórí ti aláwòrán ti Instagram lọ́jọ́bọ̀ Thursday níbi tí àwọn ìtàkùrọ̀sọ alágbá kan tó gbóná gidigidi tó ti wáyé láàrin Fashua àti àwọn olùkópa lóbìnrin kan tí wọ́n wà ńbẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ lórí ipò àbá tí gbé ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ipò ọrọ̀ ajé ni àti àwọn nǹkan tí a lè máa fi ṣe agbèjì ara tó dẹnu kọlẹ̀ our cost of living insecurity and other things bí wọ́n ti ní

0: ẹ káàbọ̀ padà tí fún tẹ̀dọ̀ ìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí o.
1: Ẹ ṣeun
0: o. /105.5 FM ẹ̀yin ti wá lójú òpó Facebook àrọ́wọ́ yín ẹ ṣeun gan ni Jayọ́lá Abdulrauf Ọ̀tún Onílálópọn Ọlọ́run Fẹ́mi Ọmọnìyí Peter Sherifat Funke Aziz ẹ ṣeun Abiola Aderemi Ọlárewájú Jelilat Ọlájúmọ̀kẹ́ ẹ ṣeun gan àmọ́ ẹ mọ bá wa pin káàkiri kí àwọn
1: èèyàn kí
0: wọ́n lè lọ mọ́ pọ̀ sí wá ẹ ṣe tó wọ́n ní ní báyìí o ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló ti dá sí àwọn gbọ́mi sí omi òtò tó ń wáyé o nínú ìgbìmọ̀ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n ní ìgbésẹ̀ eléyìí tó fẹ́ wáyé látọ̀dọ̀ àwọn gómìnà kan nínú ẹgbẹ́ òṣèlú náà láti yọ ẹni tí í ṣe alága wọn tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma eléyìí tó jẹ́ alága ìgbìmọ̀ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC náà ló ti forí ṣánpọ̀n wọn ní eléyìí lọ́rùn ló sì wáyé látara bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe dá sí wàhálà tó ń wáyé ọ̀hún eléyìí tó sì pẹ̀tù sáwọ̀ tí o ní kí àwọn tí inú ń bí kí wọ́n lọ rèé mumi tútù kí wọ́n sì mẹ̀dọ̀ wọ́n ní àwọn 18 nínú àwọn gómìnà 21 tó wà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lánàá náà ni wọ́n sì ṣe ìpàdé pọ̀ ní ìlú Àbújá tí wọ́n sì fọwọ́ sọ̀yà báyìí wípé àwọn ní ìgbàgbọ́ nínú gómìnà ìpínlẹ̀ Imo Eyínlé lẹ́yìn wákàtí bíi 24 eléyìí tí àwọn gómìnà ọ̀hún tí wọ́n sọ wípé àwọn ti fi ẹlòmíì rọ́pò Uzodinma ẹni táwọn sì fi rọ́pò rẹ̀ òun náà ni gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mba wọ́n ní ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe ìpàdé ọ̀hún òun náà ni gómìnà Hope Uzodinma fúnra rẹ̀ òun náà kọ́ ó wà níbi ìpàdé náà láti dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà tí wọ́n ṣe àtìlẹyìn fún lára àwọn gómìnà tó sì wà níbi ìpàdé náà ni gómìnà ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Kaduna Borno Ebonyi Kogi Kano Taraba Yobe Sokoto Kebbi Benue Jigawa Ondo àti ìpínlẹ̀ Nasarawa wọ́n ni pé ó jẹ́ ohun tó ṣe ní láàánú wípé ìròyìn tí wọ́n ń gbọ́ ní gbòòrò ayé wípé wọ́n ti ṣetán láti yọ gómìnà Hope Uzodinma gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC náà ni ó jẹ́ irọ́ o àti pé àwọn tẹ̀ tún rí gbọ́ wípé kódà ìgbìmọ̀ àwọn ń kọ́ ó ti pín sí méjì wọ́n ní kò sí nkankan tó jọ bẹ́ẹ̀ o wọ́n lẹ́ni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Kebbi Nasir Idris òun gangan ló wá dìde ló wá sọ wípé ní báyìí gbogbo wa a nígbàgbọ́ nínú Hope Uzodinma bẹ́ẹ̀ sì ni òun ni yóò mọ jẹ alága àwọn lọ ó láwọn ò ní ìṣòro kankan o nínú ẹgbẹ́ òṣèlú àwọn gẹ́gẹ́ bí ìròyìn kan bó ṣe ń pin káàkiri wípé àwọn ti ṣetán láti yọ Hope Uzodinma gẹ́gẹ́ bí alága àwọn wọn ni ní báyìí o àwọn ò wá dìbò wípé a nígbàgbọ́ nínú rẹ Hope Uzodinma gẹ́gẹ́ bí alága wa àti igbákejì rẹ gómìnà Obasani ti ìpínlẹ̀ Kaduna àwọn ní ìgbàgbọ́ nínú ẹ̀yin méjèèjì gẹ́gẹ́ bí alága àti igbákejì alága ó nítorí wípé àsìkò yìí náà ni àwọn nílò ìfọwọ́sowọ́pọ̀ ara àwọn jùlọ ó ní ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ náà ni wípé ṣe rí ìgbìmọ̀ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ìṣọ̀kan báyìí òun náà làwọn wà kódà ìgbìmọ̀ àwọn ó tún ti fẹsẹ̀ múlẹ̀ dẹ́ndẹ́n ju tàtẹ̀yìnwá lọ àwọn wá fi ń dá gbogbo àwọn èèyàn lójú wípé àníṣẹ́ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC digbí ọ̀kan báyìí náà ni àwọn wà o bẹ́ẹ̀ sì ni kò sí ìṣòro kankan ó tún tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ wípé àfojúsùn àwọn òun náà ni láti ṣe àtìlẹyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti rí dájú wípé ó jáwé olúborí lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí nígbà tí ó wá ń sọ̀rọ̀ látara àtìlẹyìn eléyìí tí àwọn gómìnà ọ̀hún tí wọ́n fún Hope Uzodinma ó ní wípé ṣe rí gbogbo nǹkan tẹ̀ ń gbọ́ wípé àwọ̀ ń wáyé láàrin àwọn kò sí fẹ́ mọ́ láàrin àwọn kò sí ṣọ̀kan mọ́ àwọn ti pín ó ní kò sí nǹkan kan tó jẹ́ bẹ́ẹ̀ torí wípé ohun kan tó múmú láyé àwọn báyìí òun náà ni bí ẹgbẹ́ òṣèlú àwọn yóò ṣe ní àṣeyọrí pàápàá jùlọ látara ètò ìdìbò abẹ́nú eléyìí tó ń bọ̀ lọ́nà ó ní àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀kan ṣoṣo báyìí òun náà ni wọ́n wà o wọ́n sì ti fẹnu kò láti ṣe àtìlẹyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti rí dájú wípé ó tún jáwé olúborí nínú ètò ìdìbò sípò ààrẹ tó ń bọ̀ nínú oṣù kínní ọdún 2027 Hope Uzodinma òun náà lo so bẹ won ni amosa are bola ahmed tinubu o da soro na o lati je ki alaafia ko joba laarin awon gomina ninu egbe oselu apc iwe royin the nation logo oju iwe karun lo se wa
1: oya o eja wo inu royin eleyi to je ti egbe oselu ti pdp won ni awon adari egbe oselu pdp npinle oyo na ti bere igbesi ati ilana to gbogbo ni ipalemo fun eto idibo gbogbo todun 2027 tin be lona dedede pelu afojusun ipara enipo lati jo sise o fun ilana ati ri aseyori ti obadi leyin eto idibo gbogbo ti odun 2027 papa be na ni atun wo sakun ilana eto ti won fi fori kori fi ko lokun lati fa awon omo oye sanko sanko kale lori ona lati ye ke ki isokan ma wa ati ona kan gbogi lati ti le fi ese egberin le si dada ki won le jawe olubori gbogbo lawon aye gbogbo ni tibutoro ipinle oyo ta wa yi won ni igbese alagbara yi ona lo ma waye leyin ti ekan oloselu kan ati eni to fi fe han tele lati dije dupo fun ipo gomina npele oyo olufemi ajadi ogun toyinbo lasiko gba ti o nse iforowero pelu awon oniroyin lojoba thursday tolo ti se ojo keje osu karun odun 2026 ta wa yi gege bi o tin se afihan idani loju wipe ewo mo ni igbagbo koda emi mi o mi debi ti oyin lori gomina Seyi Makinde ati gbogbo awon igbimo re eleyi ti won jo nko worin team Seyi Makinde wipe ijawe olubori ni tawon o awon o si jawe olubori ni odun 2027 aseyori ina ni yo si ma ja o ajadi eni to salaye o wipe awon agbagba egbe oselu ti PDP awon aworisesa dari ninu egbe oselu ti PDP ninu ipade alatilekun mari kan eyi ti won gbenu yewu se ti gomina ipinle oyo Seyi Makinde na ti owo na nbe nkale nbe koda alaga egbe oselu ti PDP owo na wa nkale ati awon aworo sese sanko sanko aleni loro ninu egbe oselu ti PDP ipinle oyo ti awon na ti wa nkale nbe ti won ti fenu oko sonu o lori ona lati wo bo ni won ti kopa ninu eto idibo gbogbo ti nbo lona lodun 2027 won ni be na ni ati fi anoko wipe ohun funra lara won o ajadi ogoto yibo olufemi o wipe ki ohun lo dije ti arin gogun ile igbimo asofin ni ipinle oyo o oyo central senatorial district dipo ipo gomina ti ohun fe lo won ni gege bi awon agbagba bi won ti wo yi o won wo wipe iriri ti ohun ti ni agba oselu ati bi ohun ti je eni gba ojumo lawujo ti ewo awon ese kuku atafojusun idagbasoke alailegbe ti ohun ni o won ni ti ba nsoro nipa eni to lenu nbe lawujo ipinle oyo bayi won ni oka gbogi ona ni olufemi ajadi ogun toyinbo ti o si se fi oworo seyin koda ni oyo central won ni yo ohun re o gbogije yo duro sirimu ni ilegbe ma sofin agba to ba erebe ajadi eni to ba nsafihan re wipe awon agbagba wonyi oni nti won woye na ni ki isokan ko ma wa ni egbe ati gbogbo awon nkan mi to le ma ro mo ni afojusun ojo ola ati eto idibo gbogbo ti nbo lona dedede nibe gangan na lo wa ti wa woye nigba ton ba awon oniroyin soro ti iforowero to bere cinema waye won ari bo wa le o ti je o ambassador olufemi ajadi ogun toyinbo se inu egbe oselu pdp na ina ni estive jade lodibo lo si legbe ma sofin agba ni olise ti igbo ni won ni kan ja won si won ni emi o olufemi ajadi ogun toyinbo mo ti kowe ko ninu egbe oselu ti people's democratic party pdp be ni mo si ti pinu lati mo si legbe ma asofin agba orilede nigeria ti obadi ni odun 2027 ama o won ni won wa bere si ni bi wipa bo ni baba eje ama inu egbe oselu wo le wa nlo won ni opolo ni ta ba debiru kafo bi oro ba ti to so enikan ki wi be si ni bi eyin oba ti pon enika ki ka o nitori idu eyi e sa ma tele mi bo ngba ba debe gbogbo yin na le ri o ti yin na ni ogbo le na le si ma wi pe ibi ti o won rere nibe gaga lo ti wa so o wi pe atileyin to gbangba ti eyin alatileyin won ti en se fun ohun ah o inu won dun ayo won si kun ni ti butoro ipinle oyo ati ni kaka kiri o aye ajadi ogun to yinbo wa te waju na oro re wi pe isejoba rere lojo la o se pataki o se koko o si se alaye e wi pe awon aseyori lo ni ranran ti isakoso gomina seyi makide to ti se agbekale re oni ko le to ma tesi waju si pelu idagbasoke oro aje o o wa fi nda gbogbo awon latileyin re loju wi pe afojusun te awon wo lokan yi yo jo be na ni yo si wa si imuse pelu ireti ati sin araalu eleyi ti o woni lokan o se o lalaye wi pe tim seyi makide awon gba isakoso pada se ipo gomina ni ipo legbimo asofin agba ni ilegbimo asoju sofin orilede nigeria ni ati ilegbimo asofin ipinle oyo wi pe iko awon yi o na ni yo tun pale re mota pada bobadi lodun 2027 eja roja kari ipolowo amen
0: pa kini ba gari
1: ka je paki
0: o
1: se like paki re so e bo lo se like o je to bayi
0: ta mu jade lara paki ni
1: o to ni o ya to so nje gan awon orisirisi kan lu ni
0: aso yo mo han ni
1: yo ga pa bayi ni bi eja gbigbe
2: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
4: T-U-R-N-E-R-I-C.
2: Yes, so
4: turmeric.
2: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onion, celery, and turmeric. My game.

0: kò ní ṣòro ẹ káàbọ̀ padà ẹ̀yàn ara lẹ́
1: ọ̀rọ̀ yẹn náà ni
0: ẹ bá wojú aago yín ẹ rí wípé ọjọ́ ti ń rebi àná díẹ̀ díẹ̀ lórí tìfun tẹ̀dọ̀ kò sí tó ní bẹ̀rẹ̀ tí kì í ní parí
1: ọlọ́run
0: kó tó parí ẹ jẹ́ ká gbé yín lọ sí ìpínlẹ̀ èkó wọ́n ní ẹgbẹ́ òṣèlú labour ti ìpínlẹ̀ èkó náà ló ti kéde rẹ̀ síta gbangba yàyà wípé òun ti ṣetán òun ti gbáradì láti kópa bó ṣe tó àti bó ṣe yẹ nínú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 eléyìí náà ló sì fi ń kéde gbogbo àwọn ètò rẹ̀ láti ṣíṣọ́ lójú àwọn olùdíje fún gbogbo ipò eléyìí tí wọ́n díje dúpọ̀ rẹ̀ jákèjádò ìpínlẹ̀ èkó wọn ni ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ló sọ eléyìí lásìkò ìpàdé àwọn akọ̀ròyìn eléyìí tó wáyé ní ọjọ́ ẹtì ní ìpínlẹ̀ èkó níbi tí àwọn adarí ẹgbẹ́ náà tí wọ́n tún ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aráàlú wípé ẹ dákun ẹ yàgò fún ìdìbò gbowó kó ṣebẹ̀ kó dìbò àbí dìbò kó ṣebẹ̀ ni wọ́n ní torí wípé àwọn ṣetán láti jẹ́ kí ará ó tù wọ́n àwọn ṣetán láti tẹ̀síwájú pẹ̀lú ìṣèjọba rere nígbà tó wá ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún ẹni tí ṣe akọ̀wé ẹgbẹ́ náà sam ọpàlà ó jẹ́ kó di mímọ̀ wípé ìgbìyànjú ẹgbẹ́ òṣèlú labour òun náà ni láti rí wípé wọ́n díje wọ́n kópa wọ́n díje dupò eléyìí tó tó ogójì níye nínú ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ èkó àti ipò 24 láti lọ rèé sojú àwọn onírúurú ẹkùn nílé ìgbìmọ̀ asojúṣòfin lókè lọ́hùn tó fi mọ́ ti ipò 3 ti ilé ìgbìmọ̀ asòfin àgbà nípínlẹ̀ èkó náà o tó fi mọ́ ipò ti gómìnà ní ìpínlẹ̀ èkó ọpàlà náà ló wá sọ lọ́rọ̀ wípé ìgbáradì láti ṣe ìdìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ló sì ti wà lọ́nà o eléyìí tó sì mú dá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà lójú wípé àwọn tí wọ́n jẹ́ olùdíje tòótọ́ náà ni yóò sì jẹyọ látara ètò yìí o bákan náà ni ó tún fọwọ́ sọ̀yà wípé òun ní ìgbàgbọ́ nínú àjọ elétò ìdìbò ilé wa yìí ti inec o onítorí wípé àjọ náà ó ti ṣàfihàn ìgbáradì láti rí wípé wọ́n ṣe ètò ìdìbò tí ò lẹ́ja bákan nú eléyìí tí yóò sì wáyé ní ìlànà gbangba làṣáta tí ó sì tún kó àkóyawọ́ ẹgbẹ́ òṣèlú náà wá rọ gbogbo àwọn olùgbé ní ìpínlẹ̀ èkó wípé ẹ yàgò fún ètò ìdìbò kí n ṣáà ti rí nǹkan mú bí n ṣáà ti rọwọ́ mú lọ sẹ́nu ká ṣáà ti jẹun kíkùn ọ ṣáà ti le onítorí wípé àwọn eléyìí ń kọ́ fún ìgbà péréte ni o kò sì ní àǹfààní kankan eléyìí tó fẹ́ ṣe fún wọn lákòótán ó wá ní àwọn bẹnu àtẹ lu ìṣẹ̀lẹ̀ eléyìí tó jẹ wípé ẹgbẹ́ òṣèlú kan náà ni máa ń jẹyọ ní ìpínlẹ̀ èkó ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo òun náà ló ń ṣàkóso ìpínlẹ̀ èkó látìgbà yìí ó ní àsìkò ti tó báyìí o láti mú àyípadà dé bá ìṣèjọba ní ìpínlẹ̀ èkó ẹgbẹ́ òṣèlú labour
1: sọ bẹ́ẹ̀ o olùṣirò owó wo àgbà fún orílẹ̀-èdè nàìjíríà dr samsudeen ogunjimi ló ti ń sọ̀rọ̀ báyìí wípé ó ṣeéṣe o kórílẹ̀-èdè nàìjíríà má tẹ́wọ́ gba ìyáwó owó tá a fẹ́ yá ní ọ̀dọ̀ ilé ìfowópamọ́ àgbáyé tí a mọ̀ sí world bank tí wọ́n bá tẹ̀ wájú lórí bí wọ́n ti ń fojú ẹ̀yáwó owó ń gbolẹ̀ lọ́wọ́ yìí àgbọ́kànlé ni kì í pani lé bí o wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ti ṣe wáyé wípé pẹ̀lú bí wọ́n ti ń dájọ́ sí ìbuwọ́lù ẹ̀yáwó owó tá a fẹ́ lò ní nàìjíríà tá a béèrè fún tí ò sì tí ì di ìbuwọ́lù láti àkàtà ilé ìfowópamọ́ àgbáyé ó ṣeé ṣe tó bá yá o tí ìdílé yìí bá pọ̀ jù a lè mọ́ gbà á mọ́ o olùwàgò kìlọ̀ yìí nínú àtẹ̀jáde tó fi sóde lánàá ti ṣe ọjọ́ jimá láti pàṣẹ olùdarí ìròyìn ní ẹ̀ka pàápàá jùlọ ẹni tó tún jẹ́ alūkkóró lọ́fíìsì ẹni tí ṣe olùṣirò owó àgbà fún orílẹ̀-èdè nàìjíríà báwà mákúá ogunjimi ṣàlàyé nílùú àbújá lẹ́yìn tí àbẹ̀wò alágbára ti láti pàṣẹ àwọn aṣojú láti àkàtà ilé ìfowópamọ́ àgbáyé tá a mọ̀ sí world bank lábẹ́ ìdarí abilékọ treadlane tí wọ́n ṣe wá sí àkàtà rẹ̀ ó ní ìrètí àwọn ni pé báwọn ti béèrè fún ẹ̀yáwó owó yìí pápápá wọn ó tètè buwọ́lù gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé oníyàwó pàtàkì ni a we are responsible borrower as a responsible borrower Hey, koya kan ma foju wa gbole bayi mo. Nitori die kan se pa kan lori ilana eyawo owo yi. Sugbon to ba npe ju. To ba tin pe ju temilade. A le ma gba mo o.
0: Ani ke mo gba.
1: We may reject it.
0: Ebinu.
1: Project life is.
0: Ebinu.
1: E sa jọda ni. Mode ma ge o. Hey, ibi lati senu de sibi wa. Eye binu sowo akwapo la ko wo.
0: O se bi owo yiya.
1: As a responsible borrower.
0: Responsible
1: man.
0: Oyibo ile le mo fi tan ra.
1: Responsible borrower. May God help us.
0: Oyibo ile le mo fi tu ra yin je.
1: So ma gbe leje ti o ba ni. Yo so pe responsible man. Sugbon ni sey. Responsible borrower. Olorun so wa.
0: Amen.
1: Awon ma dide bayi. Fuya ni ta ba ti dide ta ba tun ma gbo ohun mi lori eto yi bayi Edmund Obilo ona le ma gbo o lori eto state affairs gbangbala shata pelu Abiodun Adewole Mr. Double lago makanla si ago kan be to ba tin di ni ago meji asale oni yalode oke ibadan temilade aluko yalode fu gbogbo awon akaroyin ka afata ni ti leto ko te deyin odi oni bo ti rinu wa ma pade re lori eto oke ibadan lago meje kunle o ma ni fowo se nloruko temi ojiluwa ni ikai presenter yin na ni e ma ja yerura lo ninu aye sugbon o won ni ke court court yin according to your size e ma nawo yin afun
0: ta temi lade aloko le mi je ka pade lago meje ale oni lori eto oke ibadan titi digba na ko ire o

0: ó ti pẹ́ ẹ̀ tẹ́ ti mẹ́tí légógó lába pẹ̀nkẹ̀lẹ̀ mẹ́sì ti ṣetán láti fèròǹgbà ẹ̀ hàn ní gbangba wálíà gbogbo àgbàgbẹ́ ẹgbẹ́ òṣèlú APC gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ gbogbo ìyálájẹ́ babalọ́jà oníṣẹ́-ọwọ́ oníṣòwò àti tonílétàlejò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹja tú yáyà jáde ká wá pàdé ọmọ wa olóyè Abdulwaheed Adébáyọ̀ Adélábù pẹ̀nkẹ̀lẹ̀ mẹ́sì ní bí ó ṣe máa fèròǹgbà rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC pápá ìṣeré Liberty òkè Àdúmbàdàn láti pàdé ní Tuesday 12 May 12 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀.
1: Ẹ jẹ́ ká lọ sílé oní tẹ́mi pẹ̀nkẹ̀lẹ̀.
2: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyá. Bíẹ̀bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Iléyà Cashport 2026 ó jí àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàdélú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Show the cashier! Show the cashier!

0: ti pẹ́ tẹ́ ti mẹ́tílé gògùn lába pẹ̀nkẹ́lẹ́ mẹ́sì ti ṣetán láti fèròǹgbà ẹ̀ hàn ní gbangba wálíà gbogbo àgbàgbẹ́ ẹgbẹ́ òṣèlú APC gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ gbogbo ìyálajẹ́ babalọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò àti tonílétàlejò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹja túyá yà jáde ká wá pàdé ọmọ wa olóyè Abdulwaheed Adébáyọ̀ Adélábù pẹ̀nkẹ́lẹ́ mẹ́sì ní bí ó ṣe máa fèròǹgbà rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC pápá ìṣeré Liberty òkè Àdúmbàdàn láti pàdé ní Tuesday 12 May 2 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀.
1: Ẹ jẹ́ ká lọ sílé onítẹ̀mí pẹ̀ntẹ̀lẹ̀.
2: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
4: T-U-R-N-E-R-I-C.
2: Yes, so
4: turmeric.
2: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onion, celery, and turmeric. My game changer.
5: Lago méje sí méjù àṣálẹ́ lẹ́mọ pàdé rẹ̀. Ìyẹ́ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́. Gbàgbé ìrùnú ẹ.
6: Gbàgbé ìrùnú ẹ.
5: Gbẹ̀ngà Adébóyè Jíngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
7: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rèé o, Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́. Jíngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
5: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó du àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
8: Ìrònú kí mú ni gbádùn, ó mú ni ìgbẹ́ni.
5: Láolú gbẹ̀mídébẹ̀.

0: rẹ ọlọrun lókè ọba ọgá ńlá.
1: Kábíyèsí rẹ̀ lẹ́dùmarè ọba ọ̀gá àgbà ọba tó ń tọ́jú oyún tóyún fi ń dọmọ. Ìwọ ló ní awátá fi wá ìwọ ló ní pé ká máa lọ pé kò ní sí nǹkan kan. Atinilẹ́yìn kò dúró mọ́ ti ni. Gbogbo ògo fókọ̀ ẹ́ dédé àsìkò yìí o torí pé tí Pọ́ọ̀lù bá ń gbìn tí àpọ́lù bá ń bomirin. Ìwọ lọ́wọ́ ba ló mú kí ìbísí ó wà torí pé bí ò bá sí ọkàn nìkan ò lè ṣe. Ìlú ọ̀dún orin òkọ agógó ọ̀dún ṣẹ̀kẹ̀rẹ̀ ọ̀tá. Ìwọ ládùn tí ń bẹ́nu ọ̀rọ̀ tá ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ̀ létí. Ta ló lè bọ ojú kan náà kò sí òun àfiwọ́ lọ nìkan. Ìwọ tó ń mú jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí ò ládàá mú àwọn alágbára tó tó ọláàrẹ o. Ọba tó ní mímọ̀ ṣe lọ́dọ̀ Abiodun Adewọlé ló kọ mi. Mr. Double ń lọ̀pọ̀ èèyàn mọ̀ ń pè mí. Gbangba làṣáta lẹ̀tọ̀ ètò ní gbangba làṣáta. Ó ti lé fòrò gbàgbó sórí ìkànnì Splash 105.5 FM tá a lè ti ń bọ̀ sílé òfin Báláú. Ládùúgbò Fẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ Ìbàdàn ètò gbangba làṣáta. Ètò tó ní ṣe pẹ̀lú ohun tí ń lọ láwùjọ lẹ̀ yìí gbangba làṣáta. Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu. Gbangba làṣáta ṣàkátá pàrà ni làásìntọ́ Túnde Ọláwo ni olóòtú ètò yìí. Bọ̀sún Aláyẹ̀dé ìlàmójú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fún sáà tá a wà é àwọn ọkọ̀ ètò tá a jọ ń ṣe kùrù kẹrẹ lórí bí ó ṣe dá. Ahmed Dauda Saha owó bàbá Sofia Adéọ̀sùn Tìmílẹ́yìn Adéọ̀rọ̀ pírẹsẹ́ńtà. Kí ló kọ ọ̀rẹ́ Saha yìí náà ó kọ rẹ̀ mọ́ sápá lórí Abiola Ayọ̀bami. Àtàwọn yòókù tó kíní tó kéjì dàǹdàrúkú ẹ̀wà làájẹ́ sùn bò láti sí lórí ètò gbangba làṣáta fún tàárọ̀ Ọlánẹ́sìn Oyinkẹ́sọ́lá náà wà pẹ̀lú wa in absentia ọba bí ó ṣe dáa lọ. Ẹ̀yin kọ́ yìí ọmọ Nàìjíríà gbangba làṣáta oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ní Nàìjíríà tó sì jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ tí mọ́ kọni lóminú. Ẹ̀yin Kevin ni ló wà ní ojú òpó ayélujára social media tí ó jẹ́ kẹ́ láǹfààní láti mọ wò mí lójúlójú o torí wípé mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí màá fi hàn yín lórí Facebook nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ó yẹ mọ́ lọ bẹ̀ báyìí báyìí lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn. Ẹ wá mọ wò mí lójúlójú o kẹ́ ẹ sì wá mọ wo àwọn nǹkan tí mo fẹ́ fi hàn yín. Tí àwọn ìṣẹ̀lẹ̀ míì bá ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ominú ó sì mọ kọ̀yàn. Alábàjọ tí Bàrí fi sọ pé ominú ń kọ mí o Àyíndé Ọlọ́ládé. Ọ̀rọ̀ Nàìjíríà yìí gẹ́gẹ́ bó sì ń lọ ẹrù tó sì ń bà mí ni pé ká bẹ̀ lọ́hùn-ún. Ominú ń kọ èmi náà Mr. Dobwe. Ẹ̀rù ń bà mí nípa àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ Nàìjíríà. Ṣé ẹ mọ̀ wípé ètò kan ń bẹ tí wọ́n mọ̀ ń pè ní Big Brother Naija tó ṣe wípé àwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wọn mọ̀ kópa ń bẹ̀ nítorí àwọn nǹkan tí ẹ sì mọ̀ ṣèlérí fún wọn wípé wọn ò fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ fi mọ̀ kópa ń bẹ̀. Ètò tí àwọn kan ti wòye tí wọ́n sì ṣàpèjúwe ẹ̀ gẹ́gẹ́ bí ètò tí ò gbé àṣàga tó sì ní àwọn nǹkan kọ̀ọ̀kan tí àwọn èèyàn sọ pé àwọn ò gbà pẹ̀lú ẹ̀ nínú ètò ṣùgbọ́n àwọn èèyàn tí mọ̀ ń kópa nínú ètò bẹ́ẹ̀ àti ìfi bẹ́ẹ̀ gbọ́ kẹ́nìkankan bóde pé wọ́n mọ̀ gbé ní gogo òun lọ rèé kópa ní Big Brother Naija òun sì jẹ̀bù wọn ọmọ fún un àgbọ́ kẹ́nìkankan wá kọlù wọn out wípé wọ́n gbé ní gogo. Àwọn ọmọ tí mọ lọ rèé kópa lórí Who Want to Be a Millionaire àti ìgbọ́ kẹ́nìkankan wá bóde wípé wọ́n gbé ní gogo wípé àwọn jẹ ẹ̀bùn pé wọn ò fún àwọn kódà àwọn tí ń ta àwọn tí mọ̀ ta pé ó yá mo yẹ báyìí wá kò fi gba yẹ báyìí lọ́pọ̀lọpọ̀ gbàgán bí wọ́n bá ta tí wọ́n bá jẹ wọ́n padà fún ọ lówó tí wọ́n bá jẹ. Ṣùgbọ́n ẹ wá wo fídíò àwọn ọmọ Nàìjíríà tí wọ́n pé ìjọba Nàìjíríà sọ pé wọ́n fáwọn ní scholarship torí wípé àwọn fi iyè sí ẹ̀kọ́ àwọn àwọn sì tayọ àwọn perégedé àwọn sì fi gbọ̀rọ̀ jẹkà nídìí ètò ẹ̀kọ́ àwọn sì jẹ́ ọmọ tó fakọyọ tó jẹ́ ìwúrí òbí àti ìgbéraga orílẹ̀-èdè pé ìjọba Nàìjíríà wá pé ẹ̀yin tẹ́ ẹ ṣe nọ́mbà yìí nídìí ètò ẹ̀kọ́ ẹ̀yin tẹ́ ẹ fakọyọ we are proud of you. You are now on scholarship to advance your studies. All expenses paid scholarship. Lọ sí Russia làwọn ọmọ bá dé Russia wọ́n ní nígbà tí wọ́n ó sanwó àwọn di àárín kan 2024 pé ni àwọn àbá sanwó àwọn ọmọ pé láti 2024 dásìkò ni àwọn bá ń ráre ni ojú àwọn bá ń lálà sílé bí bá ń fẹ̀rẹ̀ fún àwọn lójú àwọn ti mú gàrí mú gàrí nǹkan ti fẹ́ sísẹ̀mí àwọn ni wọ́n bá bóde pé ẹgbà wá o ìjọba ti gbé à ń gogó bí ìgbà tí èèyàn bá tí wọ́n bá tàn yín oko bíi tan oko nígbà táwọn owó tún bí èmi lọ ní àwùgbọ́ àwọn èèyàn ń gogó mọ́ àwọn tí wọ́n mọ̀ ṣe bí Big Brother Naija wọn ò gbáwọn èèyàn ń gogó mọ́ o àwọn tí wọn ta tẹtẹ gan wọn ò gbọn gogo mọ àwọn tí wọn bá gbọn gogo wọn padà pariwo wọn ta ni ṣùgbọn àwọn ọmọ nàìjíríà tí wọn pé wọn fún scholarship wọn ní ìjọba gbà wọn gogo ẹ wá wo fídíò lórí facebook ó yá kevin bàǹgbé bọ̀sùndà kó wá bá ń play insert kevin bàǹgbé fídíò sí orí facebook jẹ́ káwọn aráalé ó wo àwọn ọmọ nàìjíríà tí wọn wà ní russia tó ń kálukú wọn wọ kú ló fà bíbí okú ló fà nígbàtí wọn ní ebi ti fẹ́ fún àwọn ní ojú pé ìsọwọ́ tí ìjọba nàìjíríà fi gbọ́n gogo pé kò yí àwọn àgbàlagbà ìṣẹ̀lẹ̀ asòde kànrin wọn bá ń pariwo pé kíjọba ó sàánú àwọn pé bí ń pa wọn o wọn ń pariwo tinubu sẹtìmà ebi ń pa wá o tinubu sẹtìmà ebi ń pa wá o ọlọ́run mọ̀ sàánú ẹni o àbẹ́rẹ́ nǹkan báyìí nígbà míì tẹ bá ń fetí gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀rù ó sì mọ báyìí bá ń gbé insert one káwọn aráalé ó gbọ́ látòrí rédíò ó yá kevin bá ń gbé fídíò sí facebook ẹ̀ lẹ́m̀bẹ̀ ẹ̀ kú kalẹ̀.
2: I am a fifth year medical student here in the city of Rostov, Russia. And here with me, I have my colleagues from the medical institution, the engineering institutions, and other universities. We were duly sent here by the Nigerian government under the bilateral educational agreements between Russia and Nigeria. And since then, we've been left stranded by the Nigerian government. We have been forced into abject poverty, thereby sending boys into menial jobs like working in construction sites, sending our girls into

0: our children out and ask them to go back home. I'm very aware that most of you must have seen some of these videos in the internet. Sir, Nigerians are in my DM crying. A lot of them are in my DM crying. Sir, pregnant women are in my DM crying. Sir, fathers are in my DM crying. A lot of Nigerians wants to go home, sir. It's the means of going home that they do not have. But they are willing to go. They are very willing to leave the country. So, sir, Your Excellency, sir, I respect you so much, sir. Please, sir, we are waiting for you. We are yet to hear from you. We've not had anything. Sir, my brother-in-law was adopted from his shop. He was adopted from his shop, sir. It's more than 2 months now we have not heard from him. We have not seen, we have not heard from him. We have gone to court, we have gone to police station. The Nigerians have also protested in the street of South Africa, all to no avail, sir. We are pleading with you, Your Excellency Bola Ahmed Tinubu. We beg you, sir. Sir, I couldn't sleep last night because of the cries of Nigerians in my DM. Sir, please, do us a favor. Even if it's to bring out a flight and ask Nigerians that wants to go home to come and to get ready so day so they can go home. Sir, we appreciate it. I know you can do it. Please, sir, we beg you in the name of God or anything you hold so dear. We are begging you. The Nigerians in my DM are pained. I am receiving message every minute from Nigerians asking me to speak on their behalf, and that is what I'm doing right now. Sir, please, I beg you, with the name of God or anything you hold dear, there is a pregnant woman in my DM. She wants to go home, sir, but she doesn't have means of going home. Please, sir, speak for us.
1: To ba dani lutu ki koni lenu banga la shata sakata para la sento oro to ba dani lutu ki koni lenu banga la shata sakata para la sento.
2: A ti de pada awon eyan tin pe wa. Hello.
3: Won ni ti ara ile ni ba nje kokoro buruku ta ba so fun. Abo ela won yi. Ngba ti awon eyan wa n de njo na Olorun ton lo njoba ni ilu ni ti to da wahala ile yi. Sugbon a si ni nsin ti gbogbo Nigeria ma lo le.
2: Wa o ni o da ka so ma lo ni won fi gba latun bi nde. Lati
3: challenge.
2: E se mo dupe oju oni ti. Thank you. Hey, omo Nigeria. Eh, a ti e ti pe number ti awon eyan ti n pe wole ti en fe da si oro Nigeria. Eh, report da aspura mo kokko fi wole la re. A soro oselu na o, a soro Ibadan Ipinle Oyo o. E mo kokko be lati bi diaspora na ni. Eh, hello.
4: Hello sir.
2: O ko yin ati bi te ti n pe.
4: Adesina Oluwa Seun lati Apata.
2: E kaabo sori eto yi.
4: Yes sir. Mr. Lagbuwe, Ogun ma ti gbebon bayi.
2: Ogun ti gbebon.
4: Pelu awon omo to be la abroad to fun won ni scholarship. Je bi gbogbo provision to ni idi lo ye ko wa nbe. Lo ye ko wa fun won.
2: Scholarship yen ti di o ti di tan moko. O ti di tan moko.
4: O ti di tan moko.
2: It is well. Ani damu ese adupe abe ri nkan bayi omo Nigeria oro Nigeria sa so po panilerin ni abi o daya jayan sa so pe isele tin sele Nigeria sa ni sele to funny ni abi sele to wa scary bo le se le sakoju e na tori Olorun oju oko mejeji ni mo tin seju bayi. Hello.
5: Hello e ku ya leta o
2: ese o ko yin ati bi e tin pe
5: Prince Bumi Adefosi lo n pe lati agbede Apata
2: wa da seto yi baba
5: Sherry, yàtọ̀ sí kùdìẹ̀kùdìẹ̀ ìwà táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà máa ń wù ní tàbá jáde kù lórílẹ̀ nàìjíríà ẹja ti ọkọ gbìyànjú ẹgbẹ kan. Kí ni ìdí tó ń gbé wa kù lórílẹ̀-èdè nàìjíríà? Torí pé a ní ẹ̀ nẹ́bí environment ọrọ̀ ajé gọ́gọ́ ni ẹ̀wò Ghana bẹ́ẹ̀ yẹn tó ń sẹ́ni tó táwọn náà tún bẹ̀rẹ̀ tí wọ́n sìn ẹ wo wa àti wo Ghana ẹ fi compare ara wọn Ghana ná. Ghana ná nìyẹn o. So tábá dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀mí àti dúkìá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo àwọn adarí wo òun sábà bí kìtà dáadáa ẹ wo tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà gan. Látúrú gbogbo ọ̀rọ̀ tí Adams Oshiomhole sọ nípa Tinubu phobic yìí ìgbésẹ̀ òun ni pé ṣé kìí ṣe ọ̀rọ̀ ẹnu lásán ni ẹ jẹ́ kí ààrẹ Bọ́lá Tinubu kan jígìrì ẹni kan ló mọ̀ ibi òní kan wẹ̀ pẹ̀tù.
2: Àmì náà lórí ọ̀rọ̀ tí Mr. Adéfúsì sọ yìí tí wọ́n sọ pé ìgbésẹ̀ òun náà ti gbé jẹ́ ń fún iná ọ́pdéètì ìjọba Nàìjíríà wá padà sọ̀rọ̀ wípé látẹnu Bianca Ojukwu tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè wípé àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ wálé àwọn ṣetán àti kún wálé nǹkan kan. Ẹ sì rí pé Fẹ́mi Fani Káyọ̀dé Germany náà kọ́kọ́ deploy rẹ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ambassador ṣùgbọ́n wọ́n rí deploy pé kó mọ́ lọ South Africa bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé wọ́n ti rán bàbá lọ síbi tí rògbòdìyẹn ti ń ṣẹlẹ̀ pé wọ́n ti gbé bàbá kúrò ní Germany níbi tí ilẹ̀ ti lọ́ra nǹkan kan. Fẹ́mi Fani Káyọ̀dé wá padà sọ̀rọ̀ wípé kìí ṣe pé wọ́n gbé nǹkan ilẹ̀ ti lọ́ra òun lòún sọ pé òun ò fẹ́ Germany o. Fani Káyọ̀dé ló sọ bẹ́ẹ̀ pé South Africa lòun fẹ́ ìní ẹ̀ fi padà redeploy òun sí South Africa ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti redeploy Fẹ́mi Fani Káyọ̀dé gẹ́gẹ́ bí ambassador Nàìjíríà lọ sílẹ̀ South Africa ṣùgbọ́n still now wọn àti ìkànnì Nàìjíríà wálé wọ́n wálé ti mọ́ kó wọn báyìí káwọ́ mẹ́tì gbọ́ o ṣùgbọ́n àṣà àti update àná wọn ò tí ìkànnì Nàìjíríà wálé ṣùgbọ́n wọ́n ti redeploy Fẹ́mi Fani Káyọ̀dé pé kó mọ́ lọ Germany mọ́ kó mọ́ lọ South Africa update ti bẹ́ẹ̀ àṣà àná òníyẹn.
6: Bàbá wo fídíò yìí ó bá mi nínú jẹ́sà o.
2: Kábíyè ìṣẹ̀lẹ̀ dùnmà rẹ̀.
6: Ẹ dákun everything about this government is fake. Kí ni wọ́n nígbà tí wọ́n wò ní ṣe kí ní ẹ̀ka àwọn ọmọ lọ síbẹ̀ sí. Ní ṣe bọ́ yẹ káwọn òbí ọmọ ikú kẹ́ni ní ti bá fi wọn kí wọ́n gbé wọn lọ sílé ẹjọ́. Ló wọn lọ fojú sí ìgbà tí ẹ̀ka lọ fi ojú orí gbogbo ìtìta àwọn ọmọ ọlọ́mọ.
2: Bígbà tán forí ọmọ wọn gba pààrọ̀ torí pé wọn ó ti gba kúdóòsì nígbà tí wọn sọ pé we are giving scholarship ẹ̀rọ kẹ́jọba wọn máa ń ṣe publicity ju sí olórí tó bá ṣe lọ tó bá fẹ́ẹ́ ṣe empowerment 500,000 wọn lè fi 3,000,000 ṣe publicity. Kábíyèsí.
6: Oga. Bẹ́ẹ̀ náà nínú ti tọ́ sẹlẹ̀ ní South Africa ní ìsìn. Tọ́ba jẹ́ orílẹ̀-èdè dáa ní kẹ́lẹ́ àmọ́ wa lọ. Tọ́ba jẹ́ pé Nàìjíríà wáyé gọ́ọ̀mẹ̀ntì wọ́n ti kí àkẹ́lẹ́ àmọ́ wa bí àmọ́ develop orílẹ̀-èdè wa ni. Àìsíṣẹ́ náà ní dáwọn èèyàn ẹ̀wọ̀ bí ẹ ti ń ṣe wọ́n ní ìsìn. Àdáda ní kan bí abo lẹ́yìn kìíní ìfi jẹun gbogbo ìjẹ́nfì kọ̀ọ̀kan tí gbogbo ìgbẹ́
2: ẹ ṣe mo dúpẹ́ ojú òní tí yín thank you very much. Ọmọ Nàìjíríà àlejò pàtàkì wa tí à ń retí lórí ètò lónìí wọn ti wọlé agbára wa o torí kí wọn sọ fún yín pé a sọ̀rọ̀ nípa òṣèlú náà a sọ̀rọ̀ nípa òṣèlú ṣùgbọ́n kò tí ì tásìkò ń gbò bá yá ẹ mọ gbọ́rọ̀ lẹ́nu wọn àwọn náà sì ni former CP Fatai Owoseni tí wọ́n ti fìgbà kan jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún gómìnà lórí ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ àti alága ìgbìmọ̀ tí ń rí sí ìpawówọlé fẹ́tọ́ ààbò Ọ̀yọ́ State Security Trust Fund ṣùgbọ́n báyìí wọ́n ti resign táwọn ò bá ṣèyí Mákindé ṣiṣẹ́ mọ́. Kí ló wá ṣẹlẹ̀ ṣẹ̀sì mọ̀ pé gubernatorial aspirant ni wọ́n Fatai Owoseni náà fẹ́ ṣe gómìnà ẹ gbọ́rọ̀ lẹ́nu Fatai Owoseni o láìpẹ́ yìí nígbà tásìkò bá tó ṣùgbọ́n ẹ jẹ́ kí n jẹ́ kí comrade Bukumi Ọláìyá kí wọ́n sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tí ṣẹlẹ̀ South Africa hun ẹ gbọ́ bí celebrity ṣe bú ẹkún a fẹ́ gbé polówó ọjà kan sí méjì ọ̀dà mò ń bọ̀ ẹ̀ ń bẹ̀rẹ̀ kú kalẹ̀ ó yá Kevin bá a mọ̀ sún àwọn fídíò tí mo sọ pé kọ́ bá ń gbé síbẹ̀ bá ń gbé fídíò tàlákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì káwọn aráalé ó lè gbọ́ dáadáa bí ẹ ṣe sọ gangan lórí Facebook alákọ̀ọ́kọ́ àwọn ọmọ Russia ẹlẹ́ẹ̀kejì àwọn South Africa bá ń gbé síbẹ̀ dẹ̀ẹ́n lẹ́yìn ìgbà náà wọ́n mọ bá ń sọ fídíò wòlíì tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ wípé Ntadelabu ò fi di gómìnà ń bẹ lọ́wọ́ àwọn bá ń gbé fídíò sí orí Facebook pé Ntadelabu bá wá gbà lọ́wọ́ àwọn pé bẹ́ẹ̀ ni kẹ́ni fọ́n tíkẹ́ẹ̀tì pé wọn ò lè wọlé bá ń gbé fídíò náà sórí Facebook káwọn aráalé ó mọ wò lẹ́yìn ìgbà náà ó tún wá bá ń gbé fídíò gómìnà Ṣèyí Mákindé tí wọ́n ń sọ wípé àníṣe àwọn ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ afúnṣọ́ fún ẹgbẹ́ òṣèlú PDP wípé àníṣe PDP làwọn ó sì dúró sí táwọn ìjọba bá àwọn pò lọ́nbẹ̀ ṣùgbọ́n báyìí ẹ̀yin náà ti mọ bí nǹkan ṣe ń play out nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ wo fídíò bíi ti gómìnà Ṣèyí Mákindé tí àdírẹ́sì press lẹ́yìn ìgbà tí gbogbo bùrùháhá ẹgbẹ́ PDP tó ṣẹlẹ̀ bá ń sọ gbogbo fídíò back to back lórí Facebook bá ṣe ń polówó ọjà ẹ mọ̀ lọ́bẹ̀ Splash FM 105.5 Ibadan. A drop comment, a like, a to share, a cookale. Oh, yeah, oh, yeah, Mulele.
7: Flash FM 105.5.
8: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
9: Brian, drink up your cup of Cowbell Choco and let's go!
10: In a world filled with many ragged robots, it's up to architect Bisola and her assistant Brian to keep the peace and rebuild the city.
11: We'll need the power of numbers to help us measure.
12: And more cups of Cowbell Choco to improve your math-solving skills to help you complete your mission.
9: Let's get up and go!
10: Give your kids Cowbell Chocolate and enrich them with the necessary vitamins they need to get up and go.
13: ṣé ní ìbápàdé pẹ̀lú ara wọn
14: tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́
15: bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi
16: bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan
17: bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ
18: Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní.
19: Iléyà Cashport 2026.
20: Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù Mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000
21: Iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀.
22: Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí.
23: Bó ṣe ń ta tó tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí.
24: Lórí Splash 105.5 FM *347*1004*1#.
25: Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*2#.
26: Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng.
27: Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀.
28: Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ.
29: Mo ti káàṣìẹ̀.
30: Mo ti káàṣìẹ̀.
31: Here you go there.
32: Mom, you didn't add milk.
31: No need to. Taste it and see why.
32: Wow, but how?
31: Is it milky?
32: Yes.
31: Is it creamy?
32: Yes.
31: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
32: I love it, Mommy.
33: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
34: Milo!
35: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyẹ̀ ipada HNDC degree university o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko re di memuse.
0: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
1: S-E-L-A-R-I-E. Celery.
0: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
2: T-U-R-M-E-R-I-C.
0: Yes, so
2: turmeric.
0: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
3: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
4: Ite meji omi orogbo lemon sibi edukan ati iyo.
5: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejò ṣe ku gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín

0: ti pẹ́ tẹ ti mẹtilé gọgọ lába pẹ̀nkẹ̀lẹ̀ mẹ́sì ti ṣetán láti fèròǹgbà ẹ̀ hàn ní gbangba wálíà gbogbo àgbàgbẹ́ ẹgbẹ́ òṣèlú APC gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ gbogbo ọ̀yálájẹ́ babalọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò àti tonílétàlejò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹja tú yàyà jáde ká wá pàdé ọmọ wa olóyè Abdulwaheed Adébáyọ̀ Adélábù pẹ̀nkẹ̀lẹ̀ mẹ́sì ní bí ó ṣe máa fèròǹgbà rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC pápá ìṣeré Liberty òkè Àdó-Ìbàdàn láti pàdé ní Tuesday 12 May 2 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀.
1: Ẹ jẹ́ ká lọ sílé onítẹ̀mí pẹ̀nkẹ̀lẹ̀.
2: Flash FM 105.5.
3: Ọ̀rọ̀ tó bá dáni lójú kìí kọ́ni lẹ́nu. Gbangba làṣáta ṣàkátá pàrà làásìntọ́.
4: To ẹ káàbọ̀ padà láti ojú ọjà gbangba làṣáta lẹ̀ ń gbọ́ lórí ìkànnì Splash 105.5 FM ilé funbala fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn. Ẹ bá wọn lọ sórí Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn ibẹ̀ lẹ́ẹ̀tì láǹfààní àti mọ wà lójúlójú. Fídíò Prime Tayo Délé ó ti wà lórí Facebook báyìí. Wòlíì ti ń sọ wípé n tí Adélábù fìdí gómìnà ọwọ́ àwọn ló wà, pé tí wọn ò bá sì wàá gbà lọ́wọ́ àwọn júbítà tó lè san di gómìnà ò sí. Ọlọ́run ṣàánú ẹ ni. Oríṣiríṣi ọ̀bẹ là á mọ lọ́jọ́ ọkú erin. Kọ́mi òbùkún mọ́láyà ẹ sọ̀rọ̀ díẹ̀ lórí ti South Africa àbí ká kú bẹ́ẹ̀ torí páwọn ọmọ Nàìjíríà kulẹ̀ ti sọ̀rọ̀ rẹ dì.
5: Nǹkan tí mo kàn fẹ́ sọ sí yẹn ni pé our redeployment ambassador kí wọ́n jọ kí wọ́n bá wa attend sí dáadáa. Because ọ̀rọ̀ rògbòdìyàn South Africa ó ti ń wáyé ó ti wà nílẹ̀ tipẹ́tipẹ́. So by now ó yẹ kí ìjọba ti rí ojútùú sí. Èyí jẹ́ kó yé wa pé ìjọba tó wà òǹdè yìí ambitions ni. Presidency wọn ambition ni. Mi ò rò pé wọ́n ní nǹkan kan tó ń fẹ́ ṣe. Dàá pé èmi náà ló kàn èmi mà sì ṣe kó ti wà nínú ètò pé èmi náà ṣe rí.
4: Kó
5: wà nù tán kí mo ṣe rí. Torí tí kì bá ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tó yẹ kí wọ́n attend sí leléyìí. To rọ́rọ́ South Africa pẹ̀lú àwọn èèyàn wa rògbòdìyàn ti wà tipẹ́ ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tipẹ́. Àwọn sáà jẹ́ chairman ECOWAS kò tó di pé hand over bíá bí some years ago now. Gbogbo àwọn nǹkan yìí ló yẹ kán ti bá wa address. So a tún fi time yìí náà ń lọ the new redeployment ambassador kan jọ kí wọ́n attend because woman yẹn sọ nǹkan kan nínú ọ̀rọ̀ ẹ̀. Ó ní pé àwọn kan ready láti wálé. Ṣé mo gbé another definite need nìyẹn. Pé kì í ṣe pé bóyá wọn ní tí wọ́n fún wa a ní a fẹ́ wálé.
4: Wọ́n ti ń fowó kọ́ lé àwọn Nàìjíríà ti ń fowó kọ́ lé àwọn tó fẹ́ wálé wọ́n ti ń kó létí okun.
5: Àwọn olójú àánú náà kán dìde tí ọba lóhun ò ṣe àwọn olójú àánú náà kán dìde kán bá wa attend sí situation yẹn.
4: Now ọ̀rọ̀ tí Prime Tayo Délé sọ àwọn tí máa ń bẹ́ Facebook ni ó lè gbọ́ fídíò yẹn o ni ó lè wo fídíò yẹn o. Ẹ̀yin tẹ bá wà lórí Facebook ẹ lọ mọ wo Kevin jọ tó bá ń gbé fídíò sí lẹ́ẹ̀kan sí díẹ̀ ń wo bí mo ṣe lè play ẹ̀ fáwọn tí ń bẹ lórí rédíò náà kí àwọn náà láǹfààní àti gbọ́ kí ó mọ̀ bá a ṣe pé àwọn ò ní láǹfààní àti wà abreast of what we are discussing. Díẹ̀ ń wo ọ̀nà tí mo lè gbà láti play rẹ̀ fẹ́yìn náà kẹ́ ẹ lè bá a gbọ́. Ó jẹ́ ọ̀rọ̀ kan tí ó panilẹ́rìn díẹ̀ wípé bàbá yìí wọ́n sọ bẹ́ẹ̀ wípé n tí Adélábù tí ó fi di gómìnà ń bẹ lọ́wọ́ àwọn ànídàmú. Mo fẹ́ gbìyànjú àti play ẹ̀ fáwọn èèyàn tí wọ́n wà lórí rédíò káwọn náà gbọ́. Ó yá ẹ gbọ́ báyìí látòrí rédíò.
6: Orí you are my son I love you. Ọmọ mi Báyọ̀ Adélábù Orí you are my son I love you. That you miss it what you need to become governor is in my hand. Come and take it. Try it. Let APC. Let them put you there. If you don't take it, you will lose. Let me boast. Then Wugaga be Woli to ba Wole Olorun Osimo. In court ba fi Wole nbe lowo mi. Emi mo so be, Olorun so be fun mi. Na God talk am for me. let anybody call it anything. I'm just challenging you that to become a governor, what you need to become a governor is in my pocket. If you win, there's no God. I challenge you.
4: Ẹ dákun ṣé ọsẹ ni nǹkan tó ní láti tí sì kéjì tí nǹkan ti wà lápò wọn sọsẹ ni àbí ẹyìn gàárì tí àti àbí gàárì báíbù àbí torí èyí gbòdẹ pé pariwo olú ni wọn pa mẹta ìdẹrẹ kò dẹ gàárì tí àbúyá gàárì báíbù tí wọn ti dì pẹlú òdúrú àtòwú funfun àbí àgbélébù tí wọn ti dù sínú gòròrò àbí kí ni nǹkan náà tí ń bẹ lápò wọn tí wọn fẹ kí báyọ̀ adé àbúwá gbà kò yé mi o. àbí gbẹ́rẹ́ ọlọ́kọ̀ ẹ ṣe bó lẹ ṣe lè ta kí ni nǹkan òun gangan
5: ṣẹ̀rí bó ti ẹ̀kọ́kọ́ fẹ́
4: bẹ́ẹ̀ láti sálẹ̀ dúró lẹ́sìn ìdí àpò wọn ṣe tó bá pẹ́ impartation ni kò lè sí lápò tó bá sọ pé in the name of Jesus I impact you oya go and contest and win kò lè sí lápò impartation ò lè sí lápò so nínú kó jẹ́ bóyá àgbélébù tẹ́ jù ní gòròrò tàbí kó jẹ́ gbẹ́rẹ́ ọlọ́kọ̀ tàbí kó jẹ́ gàárì báíbù tàbí kí lẹ̀rọ kó lè jẹ́.
5: Ó sì ṣe kó jẹ́ kí ìtàn fi ṣe bí ọ̀rọ̀ trumpet ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ kò tí ì pẹ́ náà. Èmi kọ pẹ̀lú ìtàn kọ́kọ́ sọ bàbá primate tó ní ọmọ mi ni wẹ́ n wò pé bóyá nílẹ̀ yorùbá náà láti mọ respect ara wa wọn ju former honourable minister lọ wọn dẹ ò lo gẹ́gẹ́ bí èdè àpọ́nlé ti ọ̀dọ̀ wa bí. Now nǹkan tí mo rí ń bẹ̀ ni pé èmi wòye pé ọ̀rọ̀ bàbá primate yìí àti former minister yìí
4: ó ti wà tipẹ́
5: nínú àwọn nǹkan tí bàbá ẹ̀dẹ̀ sọ ní last time
4: àbí bí ogun aláyẹ̀lẹ̀ tó yẹ tijọ́ yẹ ó ti jọ́ tẹ̀lera wọn kí tipẹ́.
5: So inú ọ̀rọ̀ tí bàbá sọ last time
4: Adélábúrò ẹ̀dẹ̀ dáhùn gbà yẹn ẹ̀bẹ́ ní ìsìn kò sọ nǹkan kan
5: ń gbò jẹ́ pé
4: o ti kó fẹ́ràn fífẹ́ káàsì kúrúsì ni
5: torí bàbá ní pé nígbà tó di ọ̀rọ̀ tí bàbá Adélábú ní pé àwọn ọmọ fẹ́ẹ́ fi dss threaten wọn wọn sọ ní ọ̀rọ̀ wọn pé àwọn gangan ló ran àwọn ọmọọṣẹ́ wọn sí wọn fún herbs àwọn dẹ́ sọ pé wọ́n ní láti ra trumpet iye trumpet yẹn pé àwọn ti jí tó bá ní negotiation ó ṣòwò pé wọ́n ti ní negotiation wọn ti jọ ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ trumpet wọn pé àwọn èdè pọ̀jù trumpet wọn rò pé 100,000 lẹ́jà ẹjọ́ wọn níbi 100 million kankan ó dàbí ibi tó ọ̀rọ̀ ti dàrú ni.
4: ká ló ra trumpet kàkó wá sórí tó bá ti ń fọ́n báyìí
5: gbogbo àwọn ọmọ wa gbọ́ rẹ̀ so but ibi tẹ́mi rò pé wọ́n ti kókù níbi tí wọ́n ti lọ ń lo dss yẹn bóyá wọn ò bá kulẹ̀ ti fi wọ́n lẹ̀ àbọ̀ us máa wọ́n yẹn ti mọ̀ wọ́n pẹ̀lú prophecy bóyá wọ́n aṣẹ́ bí òṣè yẹn kù sọ wọ́n àwọn tó ń wà ní church wọn tó ń gbọ́ wọn. Now ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí pé bí ó ṣe di gómìnà àpò wọn ló wà mo rò pé it's personal bóyá kí former minister kan lọ bá wọn o torí pẹ̀lú tó ń ṣẹlẹ̀ iná tí ọ̀nà ò fẹ́ torí ọ̀nà ti kọ̀nà ojú ọ̀nà mọ́ kò jọ gbígbó kò jọ kan kò jẹ ojú ọ̀nà bóyá a lè sọ bóyá o ti náwọn nǹkan àjọṣe tàbí nǹkan kan tó dẹ̀ ti wà lápò wọn lóòótọ́ kan lè yọlẹ̀ because kò sí òun ní time láti máa waste time on báyìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ èmi fẹ́ believe pé wọ́n ní àjọṣọ èmi fẹ́ believe pé n tí ẹ tẹ́ bá wo fídíò dáadáa wọ́n ń tọ́ba pò ní o wọ́n ní jẹ́ kí n wú gàgà let me proud he's very sure of what he was saying bóyá wá rí o bóyá kò rí ìyẹn o mi ò mọ̀ but nǹkan tí mo mọ̀ ni pé there is something tó mú bàbá yìí wà very confident pẹ̀lú nǹkan tí wọ́n sọ so mi fẹ́ wò pé bóyá kí honourable minister kí wọ́n tà láti lọ rí wọn o bóyá rú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn a lè clear ọ̀nà tó ti fẹ́ dàrú ẹ̀ gbogbo a lè yanjú
4: ṣùgbọ́n pẹ̀lú prophecy ṣé advocate wòlíì lẹ́yìn náà ni
5: aláwo
4: bóyá ara àwọn associate pastor tí ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ìrìnàṣẹ́ wọn lẹ́yìn náà tẹ́yìn náà wò pé kẹ polówó pastor yín kẹ́ lè lọ rí wọn.
5: Anyway,
4: látòrí facebook ọmọlára ìyá kan àrí kọ́mẹ́ǹtì yín samuel ogundele ndj spider kọ́nù ó jèrè olúwa ṣeun fún mi olúwa ṣẹ́gun fún mi ọpẹ́yẹmí àrí kọ́mẹ́ǹtì tìyín náà ọdún ọlá ìṣọ̀lá wọn ní good morning mr w henry paul okoye only since this man has become prophet he never see a good thing that will make this country move forward always see the backward of everything anidamu won so pe gbe ni fun ti a ko fi ran tin jise abi eko to primary day so pe nti adilabu edi gomina be lo wa won a je pe ki awon eyan adilabu ki ronu si ngba na bi o ba se je olohun ko yin ma se omo nigeria ibo la nlo òṣèlú nàìjíríà ibi tẹ́ ẹ bá ń kó wàárẹ̀ ẹ̀wé fún wa questionnaire látọwọ́ bàrí kí n fi dá méjì bí mo ṣe ń gbé àlejò pàtàkì wọlé sílé agbára former cp fatai owó ṣe é ní ó yá ọwọ́ rẹ̀ àmúlẹ̀lẹ̀ ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kó.

0: Ẹ̀ṣọ́ ẹ̀yìn ẹ káàbọ̀ padà láti ọ̀dọ̀ Bàrí. Ibi tí Awolade ọ̀rọ̀ bù ṣe gbangbala ṣáàtà ó ti wá fọná sójú wà yìí. Retired Commissioner of Police Fatai Owóṣe ní wọ́n ti fìgbà kan jẹ́ alákòóso ọ̀gá àgbà yẹnyẹ́ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó. Níbí ìbàyí náà nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò. Kó tó di àná ṣùgbọ́n gbòó dàná oníròyìn gbé tó go viral wípé bàbá ti kọ̀wé fipò wọ́n lẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò ìṣà.
1: Mo kí gbogbo àwọn aráalé wípé wọ́n kàsàn olóòtú, mo kí ẹ̀yin náà àti gbogbo àwọn engineers yìí.
0: Ṣàlàáfíà lẹwa.
1: A dúpẹ́ alhamdulillah.
0: Kevin bá ń sọ ojú bàbá Fatai Owóṣe ní kí àwọn èèyàn mọ wọn lójúlójú kó hàn kànàbọ̀n kọmọlẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní interest inú ọ̀rọ̀ ètò òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀yọ́, ta ni yóò gbapò lọ́wọ́ Ṣèyí Mákindé? Ṣèyí Mákindé bá ti kú òǹbẹ̀ a sọ̀rọ̀ òṣèlú, torí pé Fatai Owóṣe ní wọ́n pé àwọn nífẹ̀ẹ́ láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ kí n ti bí ìbẹ̀rẹ̀, ṣé ọlọ́pàá máa ń sòṣèlú ni? Ṣé ngbà tẹ́ ẹ wà nínú iṣẹ́ ọlọ́pàá ṣe ń sòṣèlú ngbà náà àbí ngbà tẹ́ ẹ retire lẹ́jọ́ in politics?
1: O fẹ́ hit me from the back. Pé mi ò wá sọ̀rọ̀ òṣèlú bí pé ọ̀rọ̀ ètò ààbò ni mo fẹ́ wá sọ. Ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ ìbéèrè ẹ náà. Ṣé ọlọ́pàá ń ṣòṣèlú ni? Èmi náà dá padà fún ẹ. Ṣẹ́yìn oníròyìn náà, ẹ̀yin tẹ́ ń ṣe iṣẹ́ mídíà, ṣẹ́yìn náà ń ṣòṣèlú?
0: Gẹ́gẹ́ bí
1: òṣèlú ni gbogbo wa, we are all politicians. Some people practice politics in as much tó jẹ́ pé a wà láàrin ìlú, kò sí nǹkan tó lọ láàrin ìlú tí ó ń kálukú ń dá sí. Tàbá dẹ̀ ti ń dá sí nǹkan tó ń lọ sí ní àárín ìlú, gbogbo wa náà ti di olóṣèlú nìyẹn.
0: Tàbá ti ń dá sí nǹkan tó lọ láàrin ìlú, gbogbo wa ti di olóṣèlú nìyẹn. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni kí èèyàn máa contribute sí òṣèlú, ọ̀tọ̀ ni kí èèyàn máa actively or fully participate nínú òṣèlú. Mo mean partisan politics. Ṣé ngbà tẹ́ ẹ wà nínú iṣẹ́ ọlọ́pàá ẹ ti ń ṣe partisan politics? Àbí lẹ́yìn ìgbà tẹ́ resign ilẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe partisan politics?
1: Iṣẹ́ ọlọ́pàá ò fi ààyè lẹ̀ láti ṣe partisan politics. Kódà ìgbà tí Ọlọ́lá jùlọ, His Excellency Governor Ṣèyí Mákindé, tán fi ní pé ká wá bá wọn dá sí ọ̀rọ̀ ààbò nílùú wa, mo lè sọ pé mi ronú partisan politics. Ṣùgbọ́n gbogbo ayé ló ń sọ, ṣé Plateau ló sọ ni? Even ká tiẹ̀ padà wá sí Nàìjíríà, the former vice president Òsínbàjò, nǹkan kan wà tó ń ṣe tó go viral. Tán ní tí gbogbo wa bá dákẹ́, ọ̀rọ̀ ara wa bá wa dákẹ́, tí a bá ń sọ pé a fẹ́ kìlù dá, dáàdẹ̀ ń fọwọ́ lẹ́rán tó jẹ́ pé a fẹ́ dá sí, ta ló wá fẹ́ tún lọ òun náà ṣe? Tí àwọn aráàlú tí wọ́n rò pé àwọn lè jẹ́ kìlù dá tí wọ́n bá dá sí, àwọn tí a máa ba ìlú jẹ́, tí a máa ba ayé jẹ́, ló máa yọjú. Oná fi máa ń sọ pé bí ìgbà téèyàn ń gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbani, tẹ bá kó àwọn wòsíwòsí mọ́kànlá sórí tébù, èsì wòsíwòsí náà lẹ máa gbọ́. So a lè fọwọ́ lẹ́rán, torí jọ́kan àwọn ọmọ wa bí wá pé ẹ ń sọ pé lu yín ò da kinní kan, kí lẹ̀yìn náà ṣe? South Africa náà ti sọ pé wọ́n ń lé àwọn dúdú míì, kò ń ṣe Nàìjíríà nìkan. Nǹkan tí Nàìjíríà tó gbéṣe lọ́rọ̀ South Africa kò ń ṣe kékeré. Àwọn dẹ̀ ń pàkúrọ̀ fún wa wípé ẹ̀yin náà padà lọ lu yín ẹ lọ tún ṣe. President Trump ojoojúmọ́ ló ń dáwọn èèyàn lóhun àti UK ojoojúmọ́ náà ń jẹ́ kí nǹkan le sí i, pé gbogbo yín ẹ wá jókòó sí bí ẹ nílò àwọn dá, ẹ̀yin náà padà lọ sí lu yín kẹ lọ tún ṣe. Wà á lè sọ pé ká jókòó ká máa wò, ká kàn fọwọ́ lẹ́rán, ká kó ẹsẹ̀ lẹ́sẹ̀, ká ní bá a ní dá sí. Òun ló fi jẹ́ pé a wò ó pé ìwọ̀nba tá a bá lè ṣe, àwọn kan ń ṣòṣèlú wọn tó jẹ́ òṣèlú jàgídíjàgan, tí nǹkan tó Ọlọ́run fi fún wa ṣe, tá a fi ṣiṣẹ́ ọlọ́pàá fún ọdún 35 pẹ̀lú ti ìwọ ọmọlúàbí, tá a bá ní pé ká tiẹ̀ bá wọn yẹ̀wò pé e je wo ba se gbe le gbe iwa omo lo abi sinu oselu ton se ko si nkan kan to bad nbe.
0: Okay, now e so wi pe ngba ti gomina o fi pe yin gan pe ke wa je SC security e ti ronu partisan politics gba na o tumo si pe after te wo nu ijoba ile wa join police
1: odun meje ni mo ti wa ni ijoba yi
0: yeah.
1: A ri gbogbo nkan to nlo ilu wa ni bi bayi gbogbo odun 35 ti mo fi sise olopa mi ni aye lati sise ni pinle Oyo sugbon igba ta wa feyin ti wi pe ilu ni a fe wa sin ka wa wo nkan to nsele a de ri pe bi gomina wa sese aya fe nti o ba ni beru Olorun gbogbo awon to ti se gomina wa le ka ti daruko awon meji to tele ra won Olorun foriji governor Ajimobi
0: ati
1: governor Seyi Makinde aya fe nto ba fe ma pegan lasan won se won ba to ye kan se governor Seyi Makinde won change won yi bi oselu se nlo pada bakan won de ti se orisirisi bi Oyo State de se wa ri ti iru awa ta wa nbe ta ri nkan ton se ta ri nkan ti governor Ajimobi se ta wa n duro pe keyan kan wa to je pe etanu oselu epe ebu na ma ma se ti won ti e ni ronu wi pe ki lati e le sekun nkan ta won ti won ti wa nbe latari awon baba wo lo pe a pe Oyo State ni pace setter a ji se bi Oyo la n so ko wa je pe awon ti a ma wa awon ti a tun da wa pada seyin Oyo State o le afford wi pe ko je pa awon to je pe etanu na n gbe bo ibinu na n gbe bo
0: okan to ti gbogbe
1: ti mara ini nikan na n gbe bo so nkan ta nilo ni Oyo State nsin ni wi pe ka ri en to je pe okay o governor Ajimobi se won batan le se baba Olubadan governor Rashid Ladoja won se won batan le se governor Seyi Makinde na lo de yi won tun bi ilu se ri won tun se pada a le bit infrastructure nkan kan ton ti se owo ribiribi ton ti na lori agriculture but eyan kun le se tan on lo fi je pe won fi asiko le wi pe okay iwo se won ba ti e iwo se won ba ti e ko sen to le se tan so iyen lo fi wo wi pe ta ba ni ka joko ka ma ba won da si ta wa je ko je pe awon ti a wa da Oyo State pada si bi ti o ye ka pada si lo fi je pe a wo pe a ri nkan ti governor Seyi Makinde ti se kale ki la le sekun ki ni a fi le se to fi je pe
0: e le continue legacy re
1: ko n ti en se yen lasan ti araalu ti ara ofin ni won to fi je wi pe gbogbo ba se man so wi pe ni Oyo State to owo ta won yan wa ba pa laaro won a fi jeun lale Olorun pese fun Oyo State de bi wi pe ta ba ni awon osise wa o bi won se n se na se n je a ni orisirisi nkan Oyo State to je pe o ti eye ka se ma lo si Abuja and of course lenu gba ti gomina Seyi Makinde wa nbe o n kaluku ti ri internally generated revenue wa o ti lo soke si but ki la le se to fi je pe a le sekun nkan ton ti se to je pe le ti gbogbo awon to ti se gomina ati governor Seyi Makinde ni o ati late governor Ajimobi ni o ati gbogbo awon baba to ti se gomina to fi je pe nkan ton ti se kale ko ni baje to fi je pe a sekun ti a de fi mu irorun ba awon ara ilu
0: so lati le consolidate ati lati advance the existing development le se wonu oselu
1: beni
0: now odun wo gangan wa le join politics odun meji le ti lo njoba Seyi Makinde e so pe ti mo pe da ko mo oselu ko to di pe won yeyin ngba to wa yeyin sodun akoko wa le join politics abodun keji abodun keta abodun kerin abodun karun abi lasia
1: mo ti sakawe fun e bi wogan se joko yi ti dìbò tí ìbò bá dé ó lẹgbẹ́ tí wàá dìbò fún gbogbo
0: wa èmi ò ní dìbò mi ó ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí oníròyìn ní àmọ́ kárí káàkiri
1: báwo náà ṣe ń gbà tá wà ní ọlọ́pàá nìyẹn torí kò sí àyè fún wa ngbà míì láti lọ dìbò ṣùgbọ́n kò ń ṣe pé o ò ní lọ́kàn ẹ wípé ẹni báyìí ni mo nífẹ̀ẹ́ sí oni aya nle oni omo nle wa so fun pe ai ni bayi ni edibo fun so that ya oni je
0: so bi ni mo so bi ti kan di wa wo
1: e jo joko e jo so
0: sa mo negotiate ibo ni kilo kan mi
1: si nkan ti won se te ba de wo bi gbogbo se ta nse seri ati public service ni ati kini on kaluku lo ni nkan to wu lokan to ba ti ni nkan to hun e lokan wi pe ah nkan ti mo fe ki joba se fun mi leleyi o ti oselu na ni gbogbo e wi pe igbawo pato kini kan kan kan iyen ko ti e ni issue sin ju wi pe a kan ro wi pe asiko to
0: ti ba won da si kini o ti yo ti mo fe yo igbawo pato kini kan kan kan iyen gan ti e ko ni issue sin be issue ni fawon oloselu wo mo so fun pe ijo over time wo se ni join politics to wa lohun o se gomina to lo bu kan je ko ti ko se alaga council ka ko lo re wo wa abi o so na rebu
1: awon oloselu ti won ba logbon lori odun 15 ninu ise ijoba ko ise ise ijoba lasan ise olopa ise wo di o gba keyan fi ori sise ju
0: ise olopa lo
1: olopa lo ni eko ti mo ti sise te ba moye kini population eko ati iye olopa ti won wa labe wa t'olohun o deje ka siwawo to je pe pelu beru olohun la fi se so ton ba nso pe nkan ta won oloyinbo n pe ni management of people and nkan kan odun marun mo de tun fi sise bi odun meje lo ye ko jasi ni pelu United Nations to je pe won ti e tun fun wa ni task we pay you will generate a fund for the department you are holding so ko si en ti mo le so pe bi se ma so fa won yan pe en to ba se olopa to se yori won so pe yan lo si University of Life ori constable ten wo loju titi bi se olopa se re agbara to wa lowo e o fe ju ti president gan lo tori bi to ba tin sise e lo tori adagunjale adigunjale tabi yan kan ti o fe payan tabi to fe pa ohun the decision of life and death bi pe eni lati wa laye ko ni si laye
0: o
1: wa
0: lowo e
1: so a constable ti o ba se pe bi Nigeria se ri ton ti so olopa di yeye police constable lasan agbara to wa lowo e po agbara ku agbara aye wa lowo e so olopa ni doctor olopa ni gomina olopa ni psychologist olopa ni guidance and counselor because constable just constable to wa loju titi en to ba ni wahala lo ba awon to to ebi lomo wa ko oro
0: ile won wa bo
1: so kini won tun pe ni experience ju yen lo awa de se fun 35 years a se debi ti
0: normal life experience ni o yato so se ilu ninu o se ilu politiki wa nbe bo roju mi ori ninu mi de momo wa o mo to o mo gba rank pe joni wode omo ta ni odo ta lo ti ko si osilu yin na nbe nbe
1: gbogbo nkan ti olopa nse o koje oselu tori ti oko ati yawo ba wa bensin bi pe nkan ba nsele whatever ara oselu ni pe wa study won kini psychology won kilo de ti o fi ri beyen kini ma se ti won fi ni wonu ya ki won lo para won
0: se ge wa no se olopa na ege ege tin be nu oselu bo rodu mi ori mi de mo wa so wa nu se olopa
1: o si ege kankan ninu oselu
0: bi
1: o se wi pe opolo
0: e ti so ani di ba mi ko dumo to mo e ti sadeun bayi ni mi ti de se bo dumo dumo
1: to nse ni o ni beru olohun je pe iro ni won ti ro pe oselu iro ni won de ti gbagbe pe ko si en ti olohun gbe po fun nkan ti a ma n pe ni wi pe amona ni wi pe olohun ko awon eyan le lowo ko si bo se le seto wa fi ise yen le njo kan to ba de fi ise le wa ku njo kan
0: be won so pe en to ba ti ni beru olohun yesu si lu
1: won se mistake en to ba ni beru olohun ju gan lo ye ko se oselu tori gbogbo awon to ba fi ya je iya o je pada wo to ba denu oselu to ba ni ma se le ma se ton awon oloselu mi ma se le ma se ton ti won ba wole tan won wa ni se mo pe ta mo wa ngba ti mo so pe kini iro gba ni won pa etan je nkan to ba Nigeria debi ta de lele to fi di pe rojuraye security ko de si nkan te da se ti o ni jise olohun
0: is fatai owo se ni a saint in politics
1: temi senu olopa alhamdulillah.
0: Are you a saint in politics?
1: I've is there a saint anywhere? Ko si enti o ni dese sugbon enti o ba fiya je enikeji e to ba fiya je ara lu to ba fara ni won e bi e ojiya e be bi ojiya e bo mi ojiya e ongo ojiya e afi ta ba ro pe ani kunjo kan gbogbo alaku e ba ti gbogbo awon ti sojelu ti won ko gbogbo oro le aye ijo kini an fi se kini la mo won da
0: e ja lo nu science oro ten so
1: yes now
0: a fe do oja okay ngba ta ba pada de oro ten so wi pe ta ba ni pe awa ti oyeye awa ta je eyan de gidi gege ba se salaye oro mo so nyo in your terms ni o pe ta ba so pe ani wonu oselu gege bi oteni yemi osin bajo so pe a fi le fa won to ku die ka to lati mo juwe ti o sele si wa pe sugbon ti awa ta je eyan ti o ni bere olohun ba ko ra wa ta ba wo be sugbon ngba ta ti mo eyan gbodo kokko study environment to ba fe wo ko mo bi nkan se mo sise nbe ko to le wo be successfully ki awon eyan mo ba gbagbe analogy ti mo fe se e din dudu oda na kin pada de ka wa wonu e daada oya owo re amulele e nle nbe e ku kale
2: Flash FM 105.5.
3: You will like it to travel out with good people to Qatar for a lot serious Ileya celebration.
4: As part of this year's Ileya celebration, Omega Travels, in collaboration with Globetrotting Travels, brings you a special Ileya Carnival 2026 in Qatar for you and your family at an affordable price. The journey starts after the third day of Ileya, May 29th, when you will depart for Qatar, where a five-star hotel accommodation with delicious meals has been arranged for a five-day stay. Enjoy exciting experiences including the Desert Safari, Museum Visits, Qatar Cultural Village Tour, City Tours, and lots more. Spend 5 fun-filled days in Qatar, creating unforgettable memories with your family at a cheaper rate. For bookings and inquiries, visit Omega Travels, 3rd floor, Lister Building, Ring Road, Ibadan, or Globetrotting Travels, Soft Plaza, Wema Road, Oluyole Estate, Ibadan. Call or WhatsApp 0816-552-0410 or 0911-643-7996. This is a great opportunity to use your passport for the first time and enjoy a luxurious Ileya celebration.
5: Flash FM Media Academy. Nibe lawon eniyan ti fi igba bu mi eko eto iroyin sori. Asamba gidigba. Soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwon mo luabi. Awon akeko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin kaakiri agbalaye.
6: Eyin temi bawo ni o sewa.
7: Oruko temi ni Rotimi Omo Ojo. Mo layo lati je okan lara awon to gba Splash FM Media Academy koja. Bawo lo ko wa se se fun wa? Awon na se fun ra wa.
8: Oruko temi ni Sarah Adedokun. Inu mi dun lati je okan lara omo ile eko Splash FM Media Academy. Nibe ni won si ti ko mi bi eyan se ndi ogbontarigi agbohun safefe.
9: Papa Tunde Ajayi lo ko mi. Mo je okan lara awon akeko Splash FM Media Academy. Nibe ni won ti so ebu kekere mi ni nla mo mi lo.
10: Se ma je niyan o de tin je be gan mi ma je ki ebu ti eledumare je ki fun o kuku mo ninu nirale ma bo wa se Splash FM Media Academy nibe la o ti gbe nu yebe yebe ta si ma tun ero daada laarin ose mewa gbako wa ko ebo se le di ogbon tarege agbon safefe oya tete wa gba form ti e loni ni Splash FM Media Academy ile fufun balao felele ni lu ibadan ni won le ko si pe won sori ero ibanisoro
9: 0807112 4000 0807112 4000
10: Flash FM Media Academy ti se igbelaruge fun iwa omo loabi ninu ise igbohun safefe.

0: tẹ ti mẹtilé gọgọ lába pẹnkẹlẹ mẹsì ti ṣetán láti fèròngbà ẹhàn ní gbangba wálíà gbogbo àgbàgbẹ ẹgbẹ òṣèlú apc gbogbo ọmọ ẹgbẹ òṣèlú apc lápapọ gbogbo òyàlájẹ babalọja oníṣẹ ọwọ oníṣòwò àti tonílẹtàlejò nípínlẹ ọyọ ẹjẹ àtúyàyà jáde káwá pàdé ọmọ wa olóyè abdulwaheed adébáyò adélábù pẹnkẹlẹ mẹsì ní bí ó ṣe máa fèròngbà rẹ hàn gẹgẹ bí olùdíje sípò gómìnà ìpínlẹ ọyọ lọdún 2027 lábẹ àsíá ẹgbẹ òṣèlú apc pápá ìṣeré liberty òkè àdúmbàdàn láti pàdé ní tuesday ọjọ kejìlá may 12 bẹrẹ láago mẹwàá àárọ.
1: ẹ jẹ́ ká lọ sílé onítẹ̀mí pẹ́ńkẹ́lẹ́.
2: Aisha, ǹjẹ́ o ti gbọ́ nípa ètò gateway? Wo gateway.cchub.africa. Gateway, rárá o, kí ni ó jẹ́? Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti kún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀ ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
3: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore-ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
2: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
3: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
2: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
3: Rárá àti rárá.
2: Ó dà bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí náà ni màá fi orúkọ

0: Yes, oh, this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh, yeah, spell celery.
1: S-E-L-A-R-I-E. Celery.
0: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
2: T-U-R-M-E-R-I-C.
0: Yes, so.
2: Turmeric.
0: Correct. One carton of Maggi chicken flavor for you.
3: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
4: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́. Káàṣẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Owó ti Cashier?
5: Here you go there.
6: Mom, you didn't add milk.
5: No need to. Taste it and see why.
6: Wow, but how?
5: Is it milky?
6: Yes.
5: Is it creamy?
6: Yes.
5: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
6: I love it, Mommy.
7: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
8: Milo!
9: I'm in love, oh.
10: Hey, what's in your fella? Sonia Tomato Sachets. Oh, Sonia. My fellow Sonia Tomato Sachets, girl. Oh, redodo. Oh, ki. Oh, dun. Timba fisebe. Jollof rice. Tabi spaghetti. Amori ato yo. Onje mi adusi. Sonia Tomato Mix. Injeki onje dun.

0: ogun ẹ̀rọ rẹ pẹ̀lú Bosch lubricant engine oil. Bosch lubricant engine oil afọkọ rẹ ní agbára láti rìn ní ìgboyà. Epo tó dára pẹ̀lú iṣẹ́ ẹ̀rọ tó dára fún ẹ̀rọ kékeré àti ẹ̀rọ nílá. Bosch lubricant engine oil á sì ẹ ní dídé àti àwọn àbáléti òdínkù. Ó wá ní lítà kan, lítà mẹ́rin, lítà márùn-ún, lítà ogún márùn-ún, ìgbà àti mẹ́fà lé lí lítà. W30, 20W50, 15W40, Super SAE HD40, SAE HD50, AW hydraulic, Super SAE P40 pẹ̀lú P50. Ìtì epo jà EP90, EP140, EP85W140, ATF Destro 3. Bosch lubricant engine oil jẹ́ ọjà ìfọwọ́sí Mancap. Ó wà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí a ṣe ìpèsè àti títà rẹ̀ pẹ̀lú Bosch Energy Limited. Olú-ilé-iṣẹ́ wa wà ní kilometer 42 Lagos Ibadan Expressway.
1: Aisha, ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa. Gateway? Rárá o, kí ni ó jẹ́? Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti kún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
2: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
1: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
2: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
1: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
2: Rárá àti rárá.
1: Ó dà bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
2: Kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé.
3: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
4: S-E-L-A-R-I-E. Celery.
3: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
5: T-U-R-N-E-R-I-C.
3: Yes, so
5: turmeric.
3: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
6: Splash FM 105.5.
7: Bíẹ̀bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM, *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM, *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
6: Splash FM 105.5.

0: bẹ́ẹ̀ ni o, orin hallelujah àti orin hosanna kò ní kúrò lẹ́nu wa títí láéláé, torí wípé nígbàtí a bá ti bọ́ nínú ogun, tá a bá ti jàjàyè, tá a bá ti ní ìṣẹ́gun, òun náà ni a máa ń kọrin láti máa fi yin Ọlọ́run lógo. Bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé a máa ń rọ̀ wá wípé nínú ohun gbogbo tá a bá wà, ẹ jẹ́ ká máa fi ọpẹ́ àti ìyìn fún Ọlọ́run, torí pé òun ni ó mọ ohun gbogbo, tó sì lè ṣe ohun gbogbo, òun ni ìbẹ̀rẹ̀ àti òpin. Fún ìdí èyí, nínú ipòkípò tá a bá a wà, ẹ jẹ́ ká máa yin Ọlọ́run lógo. Mo kí kàbọ̀ sí àkọ́tun ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà, tá a mọ̀ sí Bible Society of Nigeria. Ṣàlàáfíà la bá yín, ẹ̀sìnkú bí gbogbo ẹ̀ ṣe rí, gbogbo tó wà ń tà yìí gan, ó lè mú ìrẹ̀wẹ̀sì ọkàn báyàn. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá ti mọ̀ wípé èèyàn ní ìgbàgbọ́ nínú Jésù Kristì Olúwa wa, tá a di òpó rẹ̀ mú ṣinṣin, tá a sì mọ̀ wípé òun nìkan ni Alpha àti Omega, a rí wípé ohun gbogbo tá à ń béèrè fún yóò máa rọrùn ní ṣíṣe ni. Tá a bá kó gbogbo èrò ọkàn wa, gbogbo àìlera wa, gbogbo ohun tó lè máa fa àìlera ọkàn tá a ti kó sí ẹsẹ̀ àgbélébó, a rí wípé gbogbo ẹ̀ńkọ́ yóò máa jẹ́ ṣíṣe ni, lórúkọ Jésù Kristì Olúwa wa, àmì. Temilade Aloko, òun náà lorúkọ títẹ̀mí. Mo ń kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Fún ẹ̀yin tẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí, ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà, ọjọ́jú àbámẹ́ta báyìí, Sátidé, aago mẹ́rin sí aago márùn-ún, oku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, òun náà ni ètò náà máa ń wáyé o. Níbi tí a ti máa ń rọra wa láti rí dájú wípé ohun tó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn bá wa, à ń gbé kúrò lára nípa ti ẹ̀mí, nípa ti ara, àti nípa ti ìròrí wa pátá, òun náà la sì máa ń sọ lórí ètò yìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, ohun tí à ń jíròrò láti ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn, òun náà ni ó ní ṣe pẹ̀lú bí a ṣe ń kérora sí Ọlọ́run, eléyìí tí àwọn olóyìnbó ń pè ní lamentation. Kí ni ìyàtọ̀ tó wà nínú ìkérora àti ìráhùn? Báwo ni bíbélì ṣe ṣe lálàyé fún wa? Àwọn wo la lè wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nínú bíbélì? Bóò la ṣe lè ṣe tí ò ní mú ẹ̀ṣẹ̀ dání? Bóò la ṣe lè ṣe gan tí ò tún ní dàbí ẹni wípé ó ń kó ìrẹ̀wẹ̀sì bá wa lọ́kàn? Gbogbo ẹ̀ náà ni a ti ń gbìyànjú láti ṣàlàyé láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ọ̀sẹ̀ yìí náà ni a kásẹ̀ àkórí yìí ńlẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin náà mo bá ṣe máa ń ṣètò wa, a bẹ̀rẹ̀ pẹ̀lú eré oníṣe ráńpẹ́. Nígbà tá a bá padà dé, a wà tún tẹ̀síwájú pẹ̀lú àwọn ìbéèrè tó ṣeé ṣe kó máa tawọ́ tẹsẹ̀ ní inú wa. Àwọn bàbá wa náà ti wà ń kalẹ̀, nígbà tá a bá padà dé, ẹ gbọ́ ohun wọn. À ń bọ̀ àti ìlọ.
1: Sí ọba ògo, àwọn ìgbà ìbùkún, àìdíyelé, tóbi fún wa.
2: Olùṣọ́ àgùntàn Indiri ti darí ìjọ rí ní agbègbè Boka ní orílẹ̀-èdè Bingola. O ní láti sá pẹ̀lú ìyàwó rẹ̀ Lydia pẹ̀lú àwọn ènìyàn tó tó ọgọ́rùn-ún ní iye láti bọ́ lọ́wọ́ àwọn ọmọ ogun ọlọ̀tẹ̀. Ó bani lọ́kàn jẹ́ pé ìyàwó rẹ̀ àti àwọn mìíràn kú lójú ọ̀nà nínú ìrìn àjò wọn sí orílẹ̀-èdè tó mú létí wọn. Báyìí ní àgọ́ àwọn ogun léńdé, ó ń tu ọ̀pọ̀ ènìyàn nínú, ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí ní ìdààmú inú rírun.
3: Olùṣọ́ àgùntàn ń dírí, omi inú kan mí fún ọ, ó tó àkókò kí o lọ rí oníṣègùn òyìnbó, èyí lè di nǹkan ńlá o.
2: Oníṣègùn ṣe àyẹ̀wò púpọ̀, ṣùgbọ́n kò rí nǹkan kan tí ń ṣe olùṣọ́ àgùntàn náà.
4: Mo tọrọ àforíjì olùṣọ́ àgùntàn, nítorí ní ti ìṣègùn òyìnbó, mi ò rí ìdí kankan fún inú rírun yín.
2: Ní ọ̀sẹ̀ tó tẹ̀lé, olùṣọ́ àgùntàn Indiri ṣe àbẹ̀wò sí ọ̀rẹ́ rẹ̀, olùṣọ́ àgùntàn Jósẹ́fù.
5: Jósẹ́fù.
4: Mo ń jẹ́ o.
5: Kò yé mi ìdí tí mo fi ń ní inú rírun yìí.
4: Eléyìí ga o, àmọ́ kò burú. Bó bá jẹ́ pé kò ní ṣe pẹ̀lú lànà ìṣègùn òyìnbó náà, ó gbọ́dọ̀ jẹ́ látorí sùn mí inú o. Àbí àṣọ ń bínú sẹ́nìkan ni.
2: Bí wọ́n ti jókòó ní ìdákẹ́jẹ́, olùṣọ́ àgùntàn Indiri gbà, ó gbà ohun tí kò tilẹ̀ fẹ́ sọ fún ara rẹ̀.
5: Bẹ́ẹ̀ni, sí Ọlọ́run mo ń sa gbogbo ipá mi láti ṣiṣẹ́ fun o sì jẹ́ kí ìyàwó mi kú.
2: Joseph mọ̀ pé ó ṣe pàtàkì fún olùṣọ́ àgùntàn Indiri láti fi bó ṣe ń rí lára rẹ̀ hàn. Ó mọ̀ pé gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn Indiri kò ní ènìyàn púpọ̀ tó lè bá sọ̀rọ̀ nípa ìrora àti ìdojúkọ rẹ̀ pẹ̀lú Ọlọ́run. Inú rẹ̀ dùn láti ṣe àdúró tì fún Indiri.
5: Joseph
4: mo ń jìrọ̀
5: mo ti pàdánù gbogbo.
4: Mo mọ̀ bẹ́ẹ̀
5: a kò tí lè padà sí abúlé wa. Bàbá tilẹ̀ padà gan a ti sọ gbogbo ohun ìní wa nù. Kò níyàwó kò sílé gbogbo ẹ ti parẹ́ dànù.
4: Yé sunkún pẹ̀lẹ́.
5: Kò dáa iṣẹ́ tí Ọlọ́run yóò fi fìyà jẹ mí nígbà tí mò ń gbìyànjú láti ran àwọn mìíràn lọ́wọ́.
4: ẹkùn rẹ̀ ó ti tó ẹ̀dẹ̀ dúná. Ṣé wọ́n ti ẹ̀ráhùn sọ́lọ́run rí bí Dáfídì ti ṣe ṣẹ́nu Bíbélì ni? Ní kíni Dáfídì sọ débi pé ó ń sọ fọ́lọ́run pé Ọlọ́run èéṣe tí wọ́n fi kọ̀ mí sílẹ̀ èéṣe tí àwọn ọ̀tá mi fi borí mi. Mo dákẹ́ kún.
5: Kí a máa sọ fún Ọlọ́run pé à ń bínú sí n kò ní èrò rẹ̀ rí pé a lè ṣe bẹ́ẹ̀.
4: Ó ṣeé ṣe àmọ́ Dáfídì kúkú ṣe bẹ́ẹ̀ kódà ìwé orin Dáfídì ní kérora nínú Bíbélì ju tiyin lọ. Nìkìnì pẹ̀lẹ́ àmọ́ ṣé o mọ̀ pé Dáfídì ṣe bẹ́ẹ̀ ṣá? Kódà ìwé orin Dáfídì gan ó ní kérora nínú Bíbélì ju èyí tó jẹ́ tiyin lọ. Pẹ̀lẹ́
2: ní alẹ́ náà ní ilé olùṣọ́ àgùntàn Indiri lo àkókò díẹ̀ láti jókòó pẹ̀lú kálámọ̀ àti ìwé. Lákọ̀ọ́kọ́ ó ka ìwé orin Dáfídì nípa ìkérora nínú Bíbélì. Nígbẹ̀yìn ó farabalẹ̀ láti kọ̀wé ó sì kọ́.
5: Ọlọ́run mi olùfẹ́, ọ̀rọ̀ rẹ sọ pé kí n gbẹ́kẹ̀lé ọ, ṣùgbọ́n báwo ni mo ṣe lè ṣe èyí nígbà tó dàbí ẹni pé ó dà mí? Ó mú ìyàwó mi lọ. Kí ló fà á tí àwọn ènìyàn wá fi ń kú Olúwa? Ara ta mi fún ilẹ̀ mi. Ǹjẹ́ ò ń gbọ́ igbe wa bí?
2: Ní ìparí ìwé rẹ̀ ní kíkọ ó tún bẹ̀rẹ̀ sí ń sunkún. Ní ti àkókò yìí ẹkún rẹ̀ kìí ṣe ti ìbínú ṣùgbọ́n ti ìtura. Kò yé sunkún fún ìgbà pípẹ́. Lẹ́yìn náà ó sùn dáadáa inú kò sì rún ní òru ọjọ́ náà.
6: Ǹjẹ́ o nílò ẹnìkan tí o lè bá sọ̀rọ̀ tàbí ẹnìkan tí o lè gbàdúrà pẹ̀lú rẹ̀? Jọ̀wọ́ kàn sí ẹgbẹ́ Bíbélì ní agbègbè rẹ̀. Láti kérora ni láti kìgbì sí Ọlọ́run pẹ̀lú iyèméjì wa àti ìráhùn wa nípa rẹ̀ àti àwọn mìíràn. Ìkérora pè fún ìní ẹ̀dùn tó jinlẹ̀. Nígbàtí a bá kérora ṣe ni à ń béèrè bẹ́ẹ̀ là ń wá kiri tí a sì ń kọ̀kùn ní tòótọ́ láti mọ ọkàn Ọlọ́run. Àyọrísí rẹ̀ sì ni pé ọkàn wa yóò súnmọ́ Ọlọ́run sí i.

0: tó àkàbọ̀ padà ètò ìwòsàn ìrora ọkàn tẹ̀ síwájú mo sì lérò wípé èrè oníṣe ránpẹ́ tẹ̀gbọ́n eléyìí tó máa ń tọ́ wa sọ́nà nípa ohun tá à ń jíròrò lé lórí òun náà ni ẹ ti gbọ́n ẹ sì ti rí ẹ̀kọ́ kan tàbí méjì dìmú bẹ́ẹ̀ pàápàá jùlọ nípa bá ṣe máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìbéèrè eléyìí tó tẹ̀lé àwọn bàbá wa àwọn náà ti darapọ̀ mọ́ wa níbi pastor Sunday Ogúngbèmí ẹ bá mi kí àwọn ará ilé kí wọ́n gbóhùn yín.
1: A kí yín gbogbo ará ilé a dúpẹ́ pé
2: dédé àsìkò yìí o lágbára ọlọ́run ní gbogbo ọ̀nà tọ́lọ́run fi ń jẹ ọlọ́run gbogbo ìrora ọkàn wa lọ́lọ́run bá mú kú ọ ohun tó lè máa pa wá lẹ́kún lágbára ọlọ́run ní orúkọ jésù yóò di ayọ̀ fún wa.
0: àmì ní orúkọ jésù tó ibi tí a fi tì sí lọ́sẹ̀ tó kọjá ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò tó di wípé a bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìbéèrè ẹ jẹ́ kí fi nọ́mbà eléyìí tẹ́ lè fi pè wá sórí ètò tàbí lẹ́yìn ètò síta a lè pè wá sórí 0916188-7383 lẹ́ẹ̀kan sí 0916188-7383 òun náà ni nọ́mbà eléyìí tẹ́ fi lè pè wá sórí ètò tẹ́ bá ní ohunkóhun eléyìí tí ẹ fẹ́ bá wa sọ tó ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú pastor Sunday Ogúngbèmí òun náà ni wípé njẹ́ tẹ́ lè sọ àwọn àpẹẹrẹ kéékèèké fún wa eléyìí tó ní ṣe pẹ̀lú ìkérora látinú ìwé orin dáfídì eléyìí tó ń ṣe àfihàn ìlànà agbára eléyìí tó wà nínú ìkérora sí ọlọ́run.
1: Ẹ̀ṣẹ̀ olótú àwọn àpẹẹrẹ tó wà nínú ìwé orin dáfídì tó fi ìlànà àti agbára bí èyí ṣe lè kérora tí ọlọ́run sì máa dá lóhùn ibi tí ó farahàn jù ní ìwé orin sáàmù orí kẹtàlá a rí pé ẹsẹ mẹfà péré náà ló ní so ẹsẹ mẹfẹẹfà yẹn méjì àkọkọ ó dá sí ẹkún àti ìbéèrè sí ọlọ́run a rí pé níbẹ̀ bíbélì kọ síbẹ̀ ó ní pé yóò ti pẹ́ tó olúwa wọ yóò á gbàgbé mi títí láé yóò ti pẹ́ tó ìwọ yóò fi ojú rẹ pamọ́ kúrò lọ́dọ̀ mi àti bẹ́ẹ̀ lọ a rí pé lè dà pé ó jẹ́ ìbéèrè àti ẹkún sí ọlọ́run ta bá lọ sí ìpele tó tún tẹ̀lé láti ẹsẹ̀ ìkẹta sí ìkẹrin òun sọ̀rọ̀ nípa àdúrà àti ìbéèrè fún ìrànlọ́wọ́ so àdúrà àti ìbéèrè fún ìrànlọ́wọ́ yẹn ó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ bíbélì tá à ń sọ yìí so kí ló sì sọ ni pé ó ní wò mí kí o sì dá mi lóhùn olúwa ọlọ́run mi mú ojú mi mọ́lẹ̀ kí n má bà sun orun ikú àti bẹ́ẹ̀ lọ so eléyìí àdúrà àti ìbéèrè nílé fún ìrànlọ́wọ́ fún ẹni tó ń la ìṣòro kọjá ṣùgbọ́n ẹsẹ̀ tó gbẹ̀yìn méjì tó gbẹ̀yìn ó wá jẹ́ ó ní ṣe pẹ̀lú ìgbẹ́kẹ̀lé àti ìyìn tíyẹn bá ti fi ìgbẹ́kẹ̀lé sí ọlọ́run tó lè gbọ́ àdúrà a rí pé èyàn ni gbogbo ó jà sí lórúkọ jésù ní orí ìkarùn-ún sì kẹfà ẹnu pé ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé àánú rẹ ọkàn mi yóò yọ̀ nínú ìgbàlà rẹ èmi yóò kọrin sí olúwa nítorí tí ó ṣerere sí mi olúwa ṣerere sí wa níwọ̀nba àgbà tí a bá túkaya sípayà ọkàn wa sí ọlọ́run so agbára ẹkún ìbànújẹ́ yìí ó wà níbẹ̀ torí a lè sọ ìrora wa fún ọlọ́run ní tòótọ́ ọlọ́run kìí kọ ẹkún ọmọ rẹ̀ ẹni tó bá gba ọlọ́run gbọ́ a rí pé ọmọ ọlọ́run ní í ṣe so ẹkún lè yí padà sí ìgbélékè àti ìyìn olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ jésù ìrora sádùúrà àdúrà sí ìgbẹ́kẹ̀lé àti ìyìn olúwa ràn wá lọ́wọ́
0: àmì ní orúkọ jésù ẹ kí n padà sọ́dọ̀ pastor Farinde báwo ni ìkérora ṣe lè ṣèrànlọ́wọ́ fún ẹni tó bá ti ní ìlàkọjá ìrora ọkàn láti lè rí ìwòsàn gbà.
2: Ẹ ṣe ìkérora n tó wà ń bẹ̀ ni pé o ní ìgbésẹ̀ kínní láti fi ẹ̀dùn ọkàn wa hàn fún ọlọ́run gẹ́gẹ́ bí a ti gbọ́ níbi àwọn orí oníṣe yẹn kéèyàn fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn fún ọlọ́run nítorí kíni nínú ìwé àìsáyà orí 45:22 o ni olorun ni oun ni olorun o ni orun loran lowo ko se lomi to le ran wa lowo olorun ni an kerora si e won si mi gbo o seese ki a fi okan ton eniyan ti o le gbo edun okan wa amo ati yan eni ti o ni fi wa si yeye o ma n soro ngba mi bi won ba ta ye ba yo le ti won ba re en to le ba soro o le je pastor ni o le je agba nu le ni o ko le to le gboro wa ro ka mo yi pe o kan je be ni ninu bibeli genesis ori kokanla ese ogbon bibeli ni iyawo abraham o yagan so nigba ta abraham te fe yawo re ko olorun to pe ni awon orun ti mo pe ko bimo nbo di genesis 16 to su abraham o lo bo olorun pe e wa nbi e de en se leri iyawo mi re eni te ni o bimo ko bimo e tun lo wo eru lo tun bimo e ba nsure fun eru yen e fi esure fun omo eru e fi gbogbo te fe se le olorun ni rara n to n fe se ohun o se olorun si wa musuru titi o fi pe abraham fi pe ogorun odun ko ti iyawo re to bimo iyawo re di 90 ko to se yanu eri nbe pe abraham ko dake lati ma ba olorun soro bi agale lolorun feran ni o bi elomi lo feran ni o eyan bodo ke pe olorun ninu owe mark ori kewa ese iketadiniadota mark 10:47 gbogbo la mo itan batumeo afoju to pariwo jesu kristo ọmọ dafidi ṣaanu fun mi jesu tun dasẹ duro o tun wa n be lọwọ rẹ pẹ ki lo fẹ ki n ṣe fun ọ bo ba ja wa ni laye esin jo jẹ woli ti aye ni a ma wo pe ṣe wọn riran ni nigbati jesu reti ko ke pe ohun ṣe jesu o mọ pe nikan afọju kan wa lẹgbẹ titi ṣe ko ri ṣe ko mọ n tí ọlọrun retí ni pe ka sọ ẹdun ọkan wa fún ohun ki awon orun ko le ba wa da si ton ba fe ba wa da si kere gege bi won se salaye fun wa ni awon ipele yen won ba fe da si boya angele lolo ma ran ni o boya egbon wa lolo ma ran ni o boya orilede lolo ma ran ni o boya iyanu ni o sokale lati orun wa ni o eja fi method yen le fun olorun ka ma pe olorun la kepe ka de reti pe nigbo ba te lorun yo da wa lohun loruko jesu a ni pariwo adura lasan o a ni kigbe lasan igbewo ni dabi igbe aja lodo olorun ohun kan to le diwa lowo ta fi ni ri iyanu olorun si rere agbara ona oni jode ba wa o
0: ami ni oruko jesu e je kin tun lo sodo pastor sunday ogungbemi sugbon ko to digba yen gege bi mo se so e le pe wa sori number wa eyu ni 0916188 7383 lekan si 0916188 7383 kini nipa ilana ti ìwòsàn ìrora ọkàn kí ló dé tó fi ṣe pàtàkì láti máa sọ orúkọ ìlàkọjá wa fún ọlọ́run ní tòótọ́ mutara gafara kí ni àwọn ewu eléyìí tó rọ̀ mọ́ pípa ìrora mọ́ra nígbàtí nípa ti ẹ̀mí àti ìròrí èyí ni pé ká máa ṣe bí ẹni wípé kò sí nǹkan kan kí ni irú ewu ló ní lórí ipò nípa ti ẹ̀mí àti nípa ti ìròrí psychologically.
1: A rí pé tí nǹkan bá ń ṣèyàn téèyàn pa mọ́ra ju bó ṣe yẹ lọ ó lágbára ó sì léwu fún ẹ̀mí àti ìròrí àti gbogbo ọkàn wa ó lágbára gan so tí èèyàn bá jẹ́ pé ó ń la nǹkan kọjá ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa ni pé kí a ké pe òun nínú ìdánwò pé òun yóò dá wa lóhùn ṣùgbọ́n téèyàn bá wò pé kíni wọn ó ti sọ kí lára bí ó ti wí tó wá ń pa mọ́ra eléyìí gan ló lè pààyàn kú kíákíá ó lè mú kí ọkàn kó rẹ̀wẹ̀sì àti kí agbára inú kó dínkù ko ni si okun lati nu lati se ife olorun gbogbo a ma da yin lamo even David na so nu we orin David 32 verse 3 orin nigba ti mo dake egungun mi dagba nipa ike mi ni gbogbo ojo so bi aye wa fun wa lati ma so nkan to wa nu wa jade ye ba se so sita alafia ma nwa o tun le yori si ibanuje okan ati irewese emi bakan na teyan ba npa nkan mo raju bo se ye lo ko si ni je ki gbogbo eya ara ko se bo se ko si se owe owe ori ketala ise kejila oni ireti to pe o ma so kan laare so ti eyan okan ba wa nu are teyan tu ki pe ni to le gbe isoro yan kuro nbe ari pe are yo ma po si o le mu ki eniyan ko jina si olorun tori ngba ti ko soro sita ko boye ni to ma ran lowo gan be boya olusagun to ni boya ni to ga re mi kan tabi so ngba ti o so sita a ri pe okan re a ma sare tokan ba si tin sare ju o ma nje ki wahala ati iruna ko wa ninu okan o le fa ki otan o le fun ota laye lati gbin awon kikuru tabi oro buruku nkan ti o le fun yan o le fa ta laye lati gbin sinu eyan te eyan ba je n to npa nkan mo raju sugbon te ba je n to soro sita a ri pe ya re ni ti o ran lowo iwe efesu na so o ni e ma se je ki orun wo lori ibinu yin gbogbo eleyi wo ba se nwaye a ma so sita o le da ilera ara o le da loro so gbogbo eleyi ko dara even gan olorun o fe ka ma sunkun tori jesu na sunkun ninu bibeli so gbogbo mun to ba se wa ti wa lati kepe olorun ninu oto oluwa yo da wa lohun ta ba ti nkepe irora okan wa olorun amu kuro loruko jesu
0: amen amen ni oruko jesu e je ki pada sodo pastor farinde nipa ilana iwoso irora okan kilo de to fi se pataki lati ma so uruko ohun ti eyan la koja fun olorun keyan ma fi tu pelu to to okan keyan ma fi daruko re fun olorun wipe nkan bayi ni mo nla koja kilo de to fi se pataki
2: e se in to se ni pe lati bere bibeli lati genesis lati akoko da aye lolorun ti je olorun ko de si nkan mi ti eyan fe se leyin olorun bibe ni emo le wolu ko lo ma mo si olorun na la ma so gbogbo fun ai moye ninu bibeli lolorun ti so fun omo israeli fun pe ohun ni olorun ko se lomi leyin ohun ko se olorun miran leyin olorun olorun olorun o si ma je ninu isaiah 45 verse 22 o ni ki amo israeli kan fi gbogbo kan fun nitori pe ohun ni olorun won iwe sam lai moye igba sam 121 verse 1 o le mi o gboju mi sori oke won ni bo ni ran lowo mi o ti wa ran mi to owo olorun wa to darun ohun ati aye in ta n pe ni olorun on the creator of the universe the force behind the whole universe agbara to bori agbara awon ni science gan won da pe na ni won se npe ni nature on la npe ni olorun te ba wo bibeli dada ri me pe o fi aye le fun olorun lati dari ohun gbogbo ni ta wa so ni pe eni yi lo ye ki agba fe jo sun ipe n ta nla koja re kaka fun lesese ke mo se so le kan Olorun ibi t'Olorun won agba yo ohun lo mo laye sin bayi nisin gege bibeli so fun e pe ko so n to soro o se e de ri mo pe pelu imojile science pelu imojile ogbon eniyan pelu orisirisi ogbon pe gbogbo tin be laye nisin imo o nje ko ja mo pe ko soro o se but opolopo lo wa wo be ni pe Olorun o sin be elomi te ma so anu awon orilede ti won gbo Olorun gbo awon ni nkan won lo dede awon ni won ni nkan to da bo ba na awon gbo Olorun gbo oruko ton pe lo yato they believe in nature uno sin lo in ti di ibere yi so fun ani pe ta ba fe so edun okan wa ta la fe so fun Olorun ni ka so fun Olorun lo wa mo eni to won ran si wa ninu esodu ori keta ise keje o so fun awon mo israeli ati mose wi pe mo so kale wa fun ara mi lati wa gba awon mo israeli la o le so kale fun ara re o le ran angeli bo se ran si peteru nigbati won ti mole o le ran woli si wa o le ran omo iya wa si wa o le ran ota si wa ohun lo mo method to won o fi wa gba wa nti akanbe wa fun ni pe olorun ni ka kepe eh mo so be ni kan leni jo meta gbogbo n to nla koja pe oruko Jesu Jesu gba mi la Jesu wo mi san Jesu gba mi la be yan ba ma pe 1000 times ile umo mo de mo pe oruko yen a je fun wa loruko Jesu Olorun o je fun wa oruko Jesu o si je fun wa ju ba ti madura gba la bi ba amo ariwo pa lo Olorun o se yanu aye wa gbogbo edun okan wa ti eni kokan ni ati awa na agbarun yo se mose fun wa
0: ami ni oruko Jesu yin ara le a se nreti ipe yin o sori number ta fe sita 0916188 7383 tẹyin ba se darapọ mọ wa ni ikanni ọmọluabi splash 105.5 eto iwosan irora ọkan lati ọwọ ẹgbẹ bibele ti Nigeria ta mo si Bible Society of Nigeria ohun na ni e n gbọ lọwọ bayi.
3: Hello
0: e ka san orukọ yin bole tin pe wa o ti lọ oda te ba lanfani edakun e pe wa pada e je ki n pada sodo pastor Ogungbemi bawo ni ikerora se le se iranlọwọ kuro ninu ipo ibanujẹ di eni ti o di onireti ọtun ninu Ọlọrun
1: e se olotu gege bi a se n so wipe ikerora o je ona lati sipaya okan wa si Ọlọrun. Iwe bibeli so fun wa ninu iwe ẹkun Jeremiah oni anu oluwa ni ti awa ko fi parun tan nitori ironu anu re ko ni opin Ọlọrun anu re po lori wa ko si si ohun gbogbo ko so nkan kan ti a n la koja t'Ọlọrun o mo nipa e so ti ohun t'Ọlọrun fe ni bi igba ti omo na ba n bere ounje lodo iya e ni a ri pe o ma n mu nkan to gbogbo pe ni affection mo wa laarin iya t'omo b'Ọlọrun si fe ko ri fun awa na ni ka bere ka si so bo si ri gele so niwọn gbagba ti nkan ba lọ to wọ irora ọkan wa anfani n bẹ aye si wa lati sun Ọlọrun tori pe kini aanu rẹ pọ a yi oke soro yẹn a yi pada si aanu fun wa ta si rere so aye wa fun wa lati bere tori pe ewe samori ọgbọn naa ẹsẹ karun so ni pe o ni ẹkun le pẹ titi di alẹ kan ṣugbọn ayọ n bọ lowurọ teyan ba ti mọ pe ọrọ Ọlọrun o ye o lagbara ki yi pada kò sóhun téèyàn ń là kọjá téèyàn ní láti sípayà ọkàn sí Ọlọrun wípé ohun tí mò ń là kọjá yìí o màá rẹ yẹn Ọlọrun àá ràn mí lọ́wọ́ so eléyìí ni a sì jẹ́ kékeré ìrètí èèyàn kò tún padà egungun tó ti dàkó ti run ó ti wó rírí gbogbo ó tún jí pépépépé Ọlọrun àá ràn wá lọ́wọ́ kò sóhun gbogbo tí a ń là kọjá lákòókò yìí ẹ jẹ́ ká sípayà ọkàn wa.
0: Ẹ ṣe orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè wá. Pastor Solomon Adegoke láti Olodo. Ẹ ṣe wá ń gbọ́ yín.
3: Inú mi ló kò mọ̀ láǹfààní láti wọlé. Nígbà fẹ́ ká yí ìbéèrè kó máa wà dáadáa. Orí àwọn èèyàn nílò ìdánimọ̀ràn. Ẹ̀sẹ̀ sálẹ̀ àwọn ọ̀dọ́ wa ní ìlú. À ń gbẹ́kẹ̀lé Ọlọ́run yẹn. Ọlọ́run kò ti fẹ́ kù ní èrò wọn wọn. Ẹgbẹ́ àwọn àgbààgbà tó bí ẹ ti ṣe díẹ̀ sí òye yé wọn díẹ̀ nípa àwọn nǹkan ìṣùgbọ́n àwọn ọ̀dọ́ yìí gbogbo tó jẹ mọ́ Ọlọ́run Ọlọ́run yẹn òye wọn dàbẹ̀ ń kó lọ fún nínú rẹ̀ kí n tó lè máa ṣe àbíńtà bó tó fẹ́ ká tó fi yẹn náà kú Ọlọ́run yóò rìn
0: ìwọ. a ń fi àsìkò sílẹ̀ fún ìbéèrè tìtorí ẹ̀ tí ẹ bá máa ń bá wa bẹ̀rẹ̀ ètò a rí wípé ní kété tá a bá ti bẹ̀rẹ̀ ètò náà láti máa ń fi phone number síta fún àwọn ará ilé láti pè wọlé láti béèrè ohun tí wọ́n bá fẹ́ béèrè bákan náà la sì tún máa ń sọ wípé kì í ṣe lórí ètò nìkan lẹ ti lè pè wá fún ọ̀pọ̀lọpọ̀ tí ò bá láǹfààní láti pè wá nígbà tí ètò bá ń lọ lọ́wọ́ lẹ́yìn ètò náà ẹ lè pè wá gbogbo ìgbà kò sígbà tẹ́ ẹ pè wá tí a ní gbé ìpè yín láti dáhùn sí ìbéèrè yín ẹ ṣeun gan pastor Solomon Adegoke láti olódó pásọ ogúngbèmí ṣe ẹsìn tẹsíwájú àbí ẹ ti gúnlẹ lórí
1: ìbéèrè
0: ọdà ẹ ṣeun gan ẹ jẹ kí n padà sí ọdọ pásọ fárídé báwo ni ìkérora ṣe lè ṣe ìrànlọwọ fún àwọn èèyàn yálà láti inú bíbélì tàbí ní òde òní láti fi rí ìtura àti ìtanijí padà báwo ni ìkérora yìí báwo ló ti ṣèrànlọ́wọ́ fún àwọn èèyàn nínú bible tàbí lóde òní bóyá eléyìí tẹ̀ ti rí tẹ̀ fi lè ṣe àpẹẹrẹ fún àwọn ará ilé
2: tí wọ́n ń bọ̀. Ẹ ṣe ìkérora ó ṣe pàtàkì fún ènìyàn gẹ́gẹ́ bí ẹni tó kọ ẹni ṣe sọ gan àwọn ọmọ ayé ìsìn ó kàn dàbẹ́ pé kẹ́ mo ṣe ṣàìlẹ̀ kan tó bá láwọn pé ọlọ́run wọ́n lè ní ọlọ́run kọ́ láwọn wípé àwọn pé níjọ́ ni oríṣiríṣi òyìnbó ni olúkálùkù ń wò tó ń lù ọlọ́run sì máa jẹ́ kò sì lè kúrò láàyè ẹ̀ ọlọ́run ò dẹ̀ sọ fún wa pé tóun bá ń padà bọ̀ ìgbàgbọ́ yóò pọ̀ sí ó tó bá ṣe é ṣe òun lè má bá ìgbàgbọ́ láyé mọ́ gbogbo èrò ọkàn wa ni wípé ká gbẹ́kẹ̀lé ọlọ́run ìkérora ìyàkọ́kọ́ ni wípé ká ìtumọ̀ kéèyàn kérora ni pé kéèyàn sọ̀rọ̀ jáde ní tó ń là kọjá kó wọ ẹni tí ó sọ fún níta wá ń sọ fún ni wípé bí ò bá rí èèyàn sọ fún kó sọ fún ọlọ́run a máa ń sọ ní mo ṣe lè ṣe sọ ni pé every person is entitled to four parents biological parents àwọn tó bíyàn sáyé àwọn tó tọ́jú èèyàn àwọn tó sanwó ìgbésókè èèyàn lẹ́yìn ẹni bàbá wa ti ń bẹ lọ́run so gbogbo àwọn yìí ló ń tọ́jú wa bàbá wa ti ń bẹ lọ́run yẹn ó ní òṣè yẹ òun ló rán wa sáyé gbogbo ohun tá à ń là kọjá ó mọ̀ nípa ẹ̀ tábà dẹ̀ fẹ́ kérora sí ká mọ ẹni tí à ń kérora sí choose the right person o ni ọlọ́run ta lè kérora sí ara ayé lè já wa kulẹ̀ òbí wa lè kọ̀ wá ọ̀rẹ́ lè rẹ́ wa jẹ ẹlòmíì ké lọ bá ọ̀rẹ́ tó ba tiẹ̀ jẹ́ ẹlòmíì lọ ló ké lọ bá ìbùn gan ìránṣẹ́ ọlọ́run tó ba tiẹ̀ jẹ́ n tá a sọ ni pé kẹ́hàn kérora sí ọlọ́run yàbá dẹ̀ dẹ́dọ̀ ọlọ́run kàsàn tá a fẹ́ a fún wa lẹ́sàmpù bàbá tó mí lẹ́ẹ̀kan tó sọ fún jésù bẹ́ẹ̀ lọ́yẹ̀ pé kí ló fẹ́ kí n ṣe nígbà tí jésù tún rí afọ́jú tó dọ̀ dẹ̀ tó tún bèrè pé kí lòun wá ìyẹn sì dá lóhun pé.
0: Hello. Ẹ kàsàn. Ẹ̀dọ́
4: kí ni gbogbo wọn ni ṣe lè gbé fọ̀ náà kọ́ nílé lè gbé ọ̀gbẹ́ mú kí ni gbogbo yẹn wà tó kí mọ́ mi ṣùgbọ́n mi lọ.
0: Kí lẹ sọ? Bible Society.
2: Kí ló orúkọ yín?
0: Okay, kí ló orúkọ yín?
4: Fọlárin.
0: Fọlárin. Láti bo.
4: Ó dà.
0: O da wa pe yin wa pe yin se ti go e se ngo e se oya e ma ba wa so lo pastor Faride
2: okay itan so lo ni wi pe kini ona ti eyan fi le fi gbogbo okan re ba olorun soro se de lati so pe lati mu irora okan re ko mu to olorun lo nítorí ìṣẹ̀lẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ sọ ohun

0: lorúkọ Jésù ara nu Ọlọ́run gba.
1: Àmì àmì àmì ní orúkọ Jésù. Hello. Hello.
2: Ẹ
1: kúrọ̀ lẹ́ o. Orúkọ yín bẹ̀lẹ̀ tí ń pè wá.
2: Orúkọ mi ni Afọlábí Máyọ̀ Kùn láti ibi iṣẹ́
1: ọjà. Afọlábí.
2: Máyọ̀ Kùn láti ibi iṣẹ́ ọjà.
1: Láti bo.
2: Ife ọdàn.
1: Ah. Afọlábí Máyọ̀wá Máyọ̀kún.
2: Àti àbẹ̀dà lórí ètò tí bàbá tó ń sọ̀rọ̀ fún wa.
1: Ẹ ṣe. Ní
2: ìbéèrè kan láti bèrè lọ́rùn pàmò ìlú Yàwó Níwà.
1: À ń gbọ́ yín.
2: Béèrè ló ní pé àrà fi fún ara ṣe ìfẹ́ ìjọba onígbàgbọ́. So bàbá mi pè fún lẹ́ẹ̀kan tí wọ́n sọ̀rọ̀ kan fún dárí ìtọ̀rọ̀ kan sórí àwọn ọ̀dọ́. Pé àwọn ọ̀dọ́ pé àwọn ọ̀dọ́ I'm going to be a little bit.
1: Kó ọ̀rọ̀ jọ tàbí nǹkan míì àwọn mọ̀ wípé kò mọ́ ṣé àwọn lẹ́tọ̀ láti gba ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹni
0: náà. Ẹyin náà ti yan tí ẹ bá mọ̀ pé Ọlọ́run tú àṣírí ẹ̀ fún yín pé ọ̀nà tó fi kọ́rọ̀ jọ kì í ṣe ọ̀nà tó tọ̀nà ẹ̀tọ́ yín ò gbà. Paul ló sọ fún wa ohun tó bá jẹ́ pé oúnjẹ ni òun ó jẹ tó òun fi mọ́mọ́ni kejì ń ṣìnà ó bẹ́tà fóun kó mọ́ jẹ́. So tí a bá ti rí mọ̀ pé ọ̀nà tí ò tọ̀nà ni lẹ́ni yẹn fi wá lóun fẹ́ ràn wá lọ́wọ́. Mo máa rántí oríṣiríṣi dírámà tán máa ń ṣe amúrọ̀bà ó lọ jí owó ó lọ fi ń ṣe ìdúpẹ́ ó lọ fi ń ṣe kinní kan gbogbo eléyìí ò tọ̀nà. Tọ́lọ́run bá dẹ̀ tó àṣírí ẹ̀ fún yàn kò nílò kéèyàn tó rí bọ ọ̀nà ọbẹ̀ yẹn. Mo gbà ládùúrà ọ̀nà ayọ̀ lágbára Ọlọ́run ni ó là fún wa ọ̀nà tí ò ní mú ẹ̀dùn ọkàn míì dání Ọlọ́run ó là fún wa Ọlọ́run dẹ̀ ṣàánú gbogbo wa.
1: Àmì ní orúkọ Jésù. Ó dàbí pé ẹ ti gúnlẹ̀ pẹ̀lú eléyìí tí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ pásítọ̀ Ògúngbèmí. Ìbéèrè mi náà sì ni wípé kí ló dé táwọn ẹlòmíì ṣe máa ń rò wípé ìkérora jẹ́ àmì àìnígbàgbọ́ àti wípé báwo la ṣe lè ṣe àtúnṣe sí eléyìí láti lè jẹ́ káwọn èèyàn mọ̀ wípé kì í ṣe wípé àwọn ẹni náà nígbàgbọ́. Hello. Hello.
3: Ẹ
1: kúrọ̀ lẹ́ o.
3: Ẹ kúrọ̀ lẹ́ máa.
1: Ẹ ṣe o, orúkọ yín bẹ̀lẹ̀ tí ń pè wá.
3: Tóyìn láti Ìbàdàn.
1: Tóyìn láti Ìbàdàn. À ń gbọ́ yín.
3: Mo fẹ́ bèrè wípé kí ni ìyàtọ̀ láàrin adarí tí ó jẹ́ kò ṣe máa mú àti ìmúlò wọn.
1: Adarí tí kí ni?
3: Adarí tó jẹ́ kò ṣe máa mú.
1: Adarí tó jẹ́ kò ṣe máa ní.
3: Ṣe máa mú ọmọ pé à ń pa àpọ̀ tó pọ̀ mọ́ra ní ìgbà wà yìí. So kí ni ìyàtọ̀ tó wà láàrin adarí kò ṣe máa mú àti ìmúlò wọn àti àpẹẹrẹ ìmúlò wọn? Àti adarí tí a fẹ́gbọ̀n nítorí pásítà wọn ní òdiwọ̀n ṣùgbọ́n ó tayọ gbòòrò tó lọ́pọ̀lọpọ̀. Ṣé ìbéèrè mi yé yín?
1: Kò yé mi, bàbá ṣé ìbéèrè náà yé yín?
3: Wípé kí ni ìyàtọ̀ láàrin adarí kò ṣe máa mú?
1: Adarí kò ṣe máa mú.
3: Àti adarí tí ni pásítà rẹ̀ ní òdiwọ̀n ṣùgbọ́n tí ó tayọ gbòòrò tó lọ́pọ̀lọpọ̀.
0: Ẹsẹ̀ lóde òyìnbó ká gbọ́ nǹkan tẹ fẹ́ sọ. Hello. Á mọ̀ pé nítorí bẹ́ ṣe ń ṣàlàyé ẹ̀yẹn ó lọ adarí kò ṣe máa ní.
1: ati adari
4: to lo gboro
0: adari lo gboro so yo ba yen o ti lo ba kan Olorun ran wa lati tumo re a pe yin pada leyin eto ilagbara Olorun
1: se pastor ogungbemi se bere mi ti yin abi kin tun ka
4: nkan ta fe so nipa pe bawo ni awon yen se ni ailoye nipa oro igbagbo ati oro pe bawo ni kike siso aniyan wa si Olorun awon miran ka kun ainigbagbo aha so ile ati tabi irewesi okan ti aini eleyi o ye ku ri be tori pe kini ati ka lorisirisi pe Olorun ti faye ka kerura yi ti fi lebe e ke pe mi yo da yin lohun bibele lo so be so a si gbodo so pe oro gbagbo ati pe eyan da kesara ko jora won tabi pe eyan pa nkan mo raju bo se lo ko yo so pe eniyan ni gbagbo igbagbo yato igbagbo so pe ke yo ma soro igbagbo so pe ke yo si da kesara na ni gbogbo gba to so a ri pe le agbodo si mu sira won inu we Psalm 13 verse 5 na o soro nipa pe kini o ni oro ka ke si tai ati ka si gbe okan wa le Olorun gbogbo won lo papo ni te e ba ke si ta pelu okan pe Olorun na ni mo gbagbo mo si popo na lo le se a ri pe eleyi je ohun to nlana pelu oro bibele inu we jeremiah no so nkan gbogbo e na gbe yen se le bere nkan lowo Olorun te e ba je omo lowo owo baba a bere pe ki lo te le se riba iyan a soro sita eyo bodo so pe boya yen tori pe o ti wi soro sita e ko gbon ni yen ko ni gbagbo ni yen so irora teyan ba ni pelu igbagbo ati pe eyan na je ni to orin dede pelu Olorun eyan ni eyan ni aye lati bere lowo Olorun oni o so loyinbo ni ko ni ori kelu ise owo mi oni ka pa ase fohun abe ko ni so Olorun lo faye gbogbo ile isile ka ma so pe boya awon to ba nbere tabo nke pe ngba Jesu na ni pe ah to ba je po sese ni ago yi ma fe koyin ko lo so ohun na ki pe Olorun ṣùgbọ́n ìfẹ́ tí bàbá ni yóò ṣe lórúkọ Jésù.
1: Àmì àsìkò wa ti ń lọ ṣùgbọ́n wù mí kí n bèrè ìbéèrè yìí ká máa fi ṣe àmúrelé. Òun náà ni wípé ǹjọ́ tí ẹ burú bí téèyàn bá fi ìbínú tàbí fi ẹ̀mí ìjákulẹ̀ hàn sí Ọlọ́run lásìkò téèyàn bá ń ké ìrora yìí. Ẹ mọ̀ pé ìgbà míì wà téèyàn ò fi ìbínú sọ̀rọ̀ tí kí ló dé gan Ọlọ́run mo sì ọ́ tó mo ṣe gbá mo ṣàwo ǹjẹ́ ó burú bí.
0: Kò burú bíbélì gẹ́gẹ́ bí a ti sọ lẹ́ẹ̀kan nínú ìwé psalm 22 verse 1 dáfírì ló kọ́kọ́ sọ Ọlọ́run mi Ọlọ́run mi èyí ṣe tíwọ̀ fi kọ̀ mí sílẹ̀ òun náà ni Jésù ti sọ lórí igi àgbélébù tí àwọn ní dírámà bá bá wa gbé lárugẹ lẹ́rìnwé tán bá fi action sí ẹ̀rìnwé pé kì í ṣe ọ̀rọ̀ tí èèyàn ń sọ pẹ̀lú ijó pẹ̀lú ìkanra ni wọ́n fi ló fi sọ àìmọye ìgbà jákọ́bù ó sun ẹkún sí Ọlọ́run Ọlọ́run nínú ìwé Hosea orí kejìlá àárí kàńbẹ jákọ́bù omi bọ́ lójú ẹ̀ kó tó jìjà pẹ̀lú àwọn ogun ọ̀run kó tó di aṣẹ́gun ní gbogbo ìgbà làwọn ọ̀run retí ẹni tí ó fi ìkanra ìrora képe òun ẹ mọ́ sì mí gbọ́ o bíbélì nínú ìwé Ésaìyá orí karùnléní ọgọ́ta 65:24 ló ti sọ fún wa wípé képe kó tó képe mi mo ti gbọ́ ẹlòmíì kó tó sọ̀rọ̀ Ọlọ́run ti ṣe lóore ẹlòmíì sì wà bómi ò bá bọ́ lójú ẹ̀ àwọn ọrùn ò ní dáhùn lórúkọ Jésù kó gbobi tó bá rọrùn ẹ̀mọ́ yóò mú wa rìn o.
1: Àmì ni orúkọ Jésù tán ó sì rókè ní abala àkòrí eléyìí tó ń sọ fún wa nípa kíkèrora sí Ọlọ́run mo sì lérò wípé ogun tó yẹ ká mọ̀ nípa rẹ̀ òun náà ni àtìmọ̀ tó sì ti yé wa yékéyéké ẹ má wàá gbàgbé láti pè wá sórí 0916188 7383 ọkọ̀ pàtàkì lọ́wọ́ pastor Fàrìndé àti pastor Sunday Ògúngbèmí a tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ tí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn títí dìgbà náà kọ́ Tèmiládé Aloko òun náà lórúkọ ti tèmi ó dìgbà kan náà ire o.

0: bá ní.
1: Mo kí wa kú dédé wòyí ẹsẹ̀ tó kàbọ̀ sí àkọ́tún ètò òkè Ìbàdàn. Tẹ́milade Àlòkò náà lorúkọ mi. Ẹ jẹ́ kí n sọ wí pé ẹ kú ọjọ́ mẹ́ta torí ọ̀sẹ̀ kan náà láti gbóhùn ara wa sẹ́yìn. Ẹ káàbọ̀ sórí ètò. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ mọ̀ wí pé a kọ́kọ́ mọ̀ ń gba orin náà kó tó di wípé a dárúkọ àlejò wa lórí ètò. Ṣùgbọ́n mo mú da yín lójú wípé bẹ́ẹ̀ ṣe máa ń gbádùn ètò òkè Ìbàdàn. Bẹ́ẹ̀ náà lẹ́tùn gbádùn rẹ̀ lọ́sẹ̀ yìí. Ẹ wo lára ọ̀tọ̀ òun náà tún ni ẹ̀tún fi gbádùn tọ̀sẹ̀ yìí. Ẹ kú kalẹ̀. Ẹ yí ká dókè lọ́nà tàbá padà dé ètò wa bẹ̀rẹ̀ lónìí pẹ̀rẹ̀.
2: Òkè Ìbàdàn.

0: for the first time ever, the world's most successful cooking television format launches in Nigeria. The heat is real. This isn't just a competition. It's the first ever MasterChef Nigeria. One nation, one kitchen, one winner.
1: Watch MasterChef Nigeria, Sundays at 7 p.m. on Africa Magic Showcase and Family. Proudly brought to you by Power Oil.
2: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria. Power Oil.
3: Okay, Ibadan, ẹgbọ́ lórí Splash 105.5 FM.
4: Ẹkáàbọ̀ padà ètò òkè Ìbàdàn náà lẹ̀sìn ń gbọ́. Fẹ̀mú sọ fún wa lẹ́ẹ̀kan, mo ní wípé lọ́sẹ̀ yìí ara ọ̀tọ̀ láti fi gbádùn ètò òkè Ìbàdàn tìtorí pé ẹni tí Ọlọ́run bá fún lẹ́bùn tó bá pa mọ́ra. Ọlọ́run gan le dárú ẹni bẹ́ẹ̀ lẹ́bi pé mo sì fún wọn nírú ẹ̀bùn bantabanta báyìí, o sì ṣàmúlò rẹ̀, ṣùgbọ́n wọ́n ṣàmúlò rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì fi ń gbé Ìbàdàn lárugẹ. Ogo Ìbàdàn ni wọ́n jẹ́, torí ẹ̀ la ṣe nípò dìdọ̀dọ̀ kan farahàn lórí ètò òkè Ìbàdàn. Àlejò mi lónìí lórí ètò àwọn náà ni Alhaji ọmọọba Suleiman Asanke, àtẹ̀bángbọ́ Asanke Olóhùn Ẹ̀yẹ, the new king of Awurebe Fuji classical. Ẹ má sọ pé ìbò mi pọ̀ ìgbà tá a bá débi ètò. Àwọn náà wọ́n sọ ìtumọ̀ rẹ̀ fún wa, ẹ̀mọ̀pẹ́ ń bá fè bó ń lé àná ni, ó di dandan kó sọ ìtumọ̀ rẹ̀. Alhaji Asanke Olóhùn Ẹ̀yẹ, ẹ káàbọ̀ sórí ètò òkè Ìbàdàn. Ẹ bá ń kí àwọn ara lé.
5: Dákun òkè Ìbàdàn, ìyá mi ọ̀tàgẹ́ Ọlọ́mọ.

0: gbake omo mo wa iya mi otage omo ni mo wa ra ohun gbake o omo ni mo wa ra ohun gbake
1: kari mo lohun orin awure beni ba ba yin gbe leyin
0: omi ti kun ko ja afara ani e mo mo ko si omi ti kun ko ja afara ani e mo mo ko si asanga ti bolu ami do po Baba mi gbaja ni goke o Baba mi gbaja ni goke o
1: Ibi oju nbe o Eya ale se ti ri pe lori eto loni ke ya tun joko yin se ni tori ajo gbadun eto ke badan daada e ka bo le kan si Alhaji Suleiman Asanke e se ka bo sinu eto gangan mo mo ko mo badan ni e je badan o ho ya ya ya lara yin ni
2: baba mo nbo mo le
1: be ni bo ni gbe iwe yin se ri ni ilu badan e bo awon ara le gbo
2: ope ni folon
1: alhamdulillah
2: Alhaji ale ko lohun o ba ko fi orun kemun won ni ori ta fi sewe ko ikuro lorun wa o si wa nbe so iyen lo fun ani anfani pe alanfani lati so n to koja bo te de pe n to n bo lorun nikan lo mo so ope ni folorun pe ni agbole fo gbogbo agbole yen wa se agbole imamu oke gege kan so naa ni gbogbo wa nbe gbogbo be yen ni orutu wa lati gba kekere to je pe ile imamu oke gege n pe ni imamu alajogun bena ti bi emi ni foko iya bi mi sibe baba bi mi sibe won de to mi lati
1: kekere adugbo kan na ni iya ati baba ti wa ni abi e daruko agbole mama ati agbole baba
2: agbole momo iyan wa lati popo imoja ile imamu sodik folo
1: baba nko
2: baba wa lati kepo tan pe ni agbole imamu so ke gege ran imamu ke gege o baba to bi awa so be ni won ti pa ri a ti olorun fi bi ase si ta fi jade so won de to wa lati pe ka ma lo si ile ke gba ti a to lati lo si ile we lo si ile we IICC Pratt ni ke bola iba ko je pe omode o mo nkan kan gba yen bi ton ba da wa ri na la lo so ọmọ ẹlẹ́ àní wá gẹ́gẹ́ bá àwọn ẹlẹ́sìn máa ń kọ́ lónìí pé.
0: ọmọ ẹlẹ́ àní wá o àwa ìjáde ọ̀sán o ọmọ kẹ́hún ni wá o àwa ìrèbí kan. ọmọ ẹlẹ́ àní wá o àwa ìjáde ọ̀sán o kùdùkùdù jáyé kùdùkùdù jẹun wa oníláwọ̀ fọpá kan lù ọ̀la láwọ̀ jẹ́ mẹ́gídá.
2: láti lè fi hàn pé ilé ẹ̀kọ́ kíú làwọn fi bẹ̀rẹ̀ torí bẹ̀ náà bí wá sí. a lè wá lọ sí iléèwé pẹ̀lú gbogbo ìgbìyànjú bó ṣe wù wá pé àpẹẹrẹ káwọn náà kàwé sí i n tí àwọn òbí wa bí tí wọ́n bá dà wá gba àwọn ni dráìvà wa ibẹ̀ náà la láǹfààní tó láǹfààní àti kájú mẹ́fà yẹn lọ.
1: lóòótọ́
2: pẹ̀lú ògùn ọlọ́run. tó léè tó yẹ pé bó ṣe ń wù wá pé ìgbà tó bá yá bóyá wọ́n máa a láǹfààní láti pé kójú bẹ́ẹ̀ kójú bẹ́ẹ̀ gbogbo àwọn ìgbìyànjú kéékèèké pẹ́pẹ́pẹ́ tó kádàrà ń kọlu tó léè tó yẹ pé n tí yìí máa jẹ́ láyé òun náà ni ó máa ń ṣe ni ẹ̀kọ́ máa ń ṣe agbátẹrù fún láti ṣèrànlọ́wọ́ fún bẹ̀tí yìí bá rí ẹ̀kọ́ tí ò rẹ́kọ̀ọ́ kádàrà máa gbà á ó máa tẹ́wọ́ gba atlas a ṣiṣẹ́ tiẹ̀ tó dáṣìṣọ́ ẹ̀ tí orin yẹn fi wáárá ìwọ ilé látara ká máa jíwèrè ajísáre tó ibẹ̀ ni àǹfààní pé wọ́n ti ń rí nínú ohun mi pé kódà nígbà mo wà school gan mo ní note of music.
1: Primary school.
2: Primary school sef. Mo ní note of music tẹ́ pé the time the spirit yẹn bá ti handle mi báyìí màá máa kọrin gbogbo orin tí mo bá ti rí màá máa fi ẹ̀bùn yẹn màá máa fi gbé.
1: Bó ṣe tilẹ̀ jẹ́ pé mi ti fẹ́ ka wọnú bí orin ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò sí bá ṣe sọ ìgbà ìwé yín náà.
2: káàní
1: mẹ́lòmá níwọ̀n gbà tó yẹ pé àtìgbà ìwé ni
2: ìrìnàjò
1: ti ṣàfihàn rẹ̀ ṣùgbọ́n lórí ètò yìí ó máa ń wà ká mú àwọn èèyàn lọ sí oko rántí ǹjẹ́ yìí tẹ̀mọ̀ pé ìlú ìbàdàn yàtọ̀ nínú gbogbo olú tẹ́lẹ̀dùmarè dá sórí ilé ayé abẹ́ẹ̀mọ́.
2: ẹsẹ̀ rí tẹ́ẹ̀bá wọ ìlú kan tí ọmọ ìbàdàn bá wọ ìlú kan òun kọ́ ló máa sọ pé ọmọ ìbàdàn ló.
1: àwọn èèyàn sọrọ
2: àwọn èèyàn ti kẹ́ẹ̀tì ẹ̀ pé bóyá látara ọ̀rọ̀ torí èmi máa ń kọ̀rẹ́ tí wọ́n ti ń bá dé stage wọ́n á ní ìbàdàn tí yóò jalè ojúlówó àní point of correction mistake ni ìbàdàn tí yóò lè sọ̀rọ̀ ló rọ́jú kò sílùú tí yóò so lé ń bẹ̀.
1: bẹ́ẹ̀ ni
2: soji ezi sugbon ibadan ti o ba le soro nbi kan ra ma ma se ba kan ni so le tan ba je ora yi so oro yen fun wa ma nda ibadan mo everywhere because olorun fun wa ni ijile yoruba
1: sugbon zo mo so pa mo nbu yan se lo to le yun na
2: en to ba le soro ju na yo mo bi te bu omo la keji wa
1: sugbon fe ti se dagba to yi kini awon kan na to ye pe o ma nje ohun ma ni gbagbe nigba ta fi se igba ewe so pe te ba ran ti igba kekere tabi boye kan joko boye joko si bi iwaju ta en gba tegun e ra awon omode won se nkankan te pe te yin na ba ran te igba ewe mi bayi bayi la wa fi sere bayi bayi la wa fi gbadun lu ibadan ki la awon kan na te ma ran ti julo
2: o po lorisirisi e pe ipa nkan te so en gan ko ko lara music mi na because emi ni bi ti mo dagba de mi o ti ẹkin fẹ se bi agbalagba mo
1: wọn loju yin na lori ẹni se kọkọ fẹ tan mi dẹ fẹ sọjọ ori yin
2: fun so ẹni pe awọn iwe ni ma n ba sere rẹpẹtẹ ju because ara wọn lẹ ti ma ma ri arikọsi ti wọn fi ma mọ pe eyan ri idunnu agba because idunnu lo n jẹ agba wọn ni ẹlẹjẹ gbigbona ati ẹlẹjẹ gbigbona gbọdọ tó máa rọ lura wọn wàhálà ni tí wọn bá ti wà ní lẹwọ ẹjẹ gbigbona kó mix ẹ pẹlú ẹjẹ tútù wọn bá ti lẹwọ ẹjẹ tútù kó máa fi gbigbona kó máa fi kun nípa ọmọdé tí o bá máa so má gbà ó máa ní kílẹ àgbà tí o bá so mọ ọmọdé àgbọ̀nrín èsì lónìí wọn máa jẹ lọ́bẹ̀ tó látara bẹ́ẹ̀ ìrà ọdún tún ní àwọn ọmọdé jẹ gbogbo àwọn tó wá jẹmọ erémọdé tí n bá rí táwọn ọmọ bá ń ṣe eré ayé ti sin tí ò bára wọn máa ń kọrẹ tí wọn ìgbà táwọn wà bí ewúrẹ báyìí la máa ń ṣe a kì í ṣe jàgídíjàgan àwọn nǹkan tó máa lídìí ń ṣe àṣà tó máa ń kọ́ ọmọ mi fún wa ní orin àṣà ló wọn hip hop ló máa kọ now àdé sún wọn mọ anything láti àjọjá pé látara rékọ́d mi tó ń bọ̀ mo kó àwọn àṣà láìgbé erémọdé sínú ẹ̀ ìdìmọ̀ táwọn ọmọdé bá fi ń gbọ́ rẹkọ̀d tó bá láìkì tó ń pè é dájú mi bá gbé sí dájú mi bá gbé sí ẹ àṣà yẹn yóò mọ̀ dá wọn padà sílé tún ìbàdàn ló dẹ̀ làṣà jù.
1: ṣùgbọ́n kí nìkan tẹ fọ́nrán jùlọ pa ìlú ìbàdàn.
2: ó ti mọ fọ́nrán jùlọ pa ìlú ìbàdàn ni pé wọ́n fẹ́ gbin lọ mi.
1: ìbàdàn gbagbakúgbà má fi ẹ̀gbin lọ mi.
2: ìjà gbóró ní ti kú ìbàdàn. ọ̀sùn mo ṣe wà tí mo bá fẹ́ gbin lọ mi tí mo bá ń kìlọ̀ fún kìlọ̀ fún tó bá pẹ́ tí o bá gbọ́ tó máa jọra pé mo wà ń bí náà àbí kí n tó fẹ́ tu owó bá ń bẹ̀ ni.
1: èyí fẹ́ jòdè gbòòrò lórí ètò kebadan lónìí àlejò àwọn náà ni alhaji suleiman asanke olóhùn ẹyẹ tí wọn jẹ the new king of awúrẹ́bẹ́ fújẹ́ classical. ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀bùn awúrẹ́bẹ́ ẹ ti mẹ́nu bá lọ nígbà tá a bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú láti bẹ̀ ṣé bàbá ń kọrin ni àbí ìyá ń kọrin ni àbí èèyàn kan nínú mọ̀lẹ́bí yín wọ́n ní ẹ̀bùn orin tẹ́yìn náà fi ní jẹ́ mú lára ẹni yìí tó fi dòun lónìí.
2: ẹ ṣe ṣe rí ẹ̀bùn orin àtọ̀dọ̀ ọlọ́run ló ti wà tí èèyàn bá ní ẹ̀bùn yẹn látọ̀run tí wọ́n á yẹ pé ìlú ìgbìrànà bá bíyàn sí sísẹ́mù wọn náà lè wọn máa adapt mọ́ tó ìdí náà ló jásí pé ẹ̀bùn yẹn ti wà lára mi owó kan ń jàrin látara bíi ká máa kọrin ní madrasat ní ilé kíwú tó bẹ̀tú gbàdọ̀ yẹ pé ọlọ́run rí i pé ìrìn àjò tí ó fẹ́ rìn ó ga jù yẹn lọ àwọn nǹkan tó lè fi rọ́nà lọ àtẹni tó lè dí lọ́wọ́ ọlọ́run fi ọ̀nà lẹ̀ láàrin méjì yẹn èmi fi ráàyè ń rí ọ̀nà lọ́kọ́ tó lọ sopọ̀ mọ́ ìgboro ìgboro tó sopọ̀ mọ́ mi ti wá rí ọ̀gá mi alhaji taoda ẹ̀kọ́ àkàrà pẹ̀lú àwọn ọlọ́run lò.
1: bí mo ṣẹ̀ṣẹ̀ ní máa béèrè ni pé ǹjẹ́ ní àjọṣepọ̀ kankan pẹ̀lú dájú.
2: ọ̀gá mi ni wọ́n gbogbo aṣíwájú èèyàn pátápátá ọ̀gá ẹ̀ ní í ṣe.
1: ṣùgbọ́n ṣe àwọn pọ́ọ̀gà pé oríṣiríṣi.
2: bẹ́ẹ̀ni.
1: mo lè jẹ́ bí mo ṣe jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí o lè lẹ́ni tí mò ń wo tó yẹ pé a ní àjọṣepọ̀ kankan ó kàn jẹ́ wípé mo mọ̀ pé ọ̀gá ni wọ́n nídìí iṣẹ́
2: yìí
1: bóyá tí n bá láǹfààní tó ń ṣèfọ̀rọ̀wánilẹ́nu wò bẹ́yìn náà ṣe mo lè ní lágbájá báyìí ọ̀gá mi ni ṣùgbọ́n kò ń ṣe pé mo kọ́ṣẹ́ lábẹ́ ṣùgbọ́n níwọ̀n ìgbà tá a ti jọ wà ní ibi iṣẹ́ kan náà tí wọ́n ti jẹ́ aṣíwájú fún àwa ó di dandan ká pè wọ́n ní ọ̀gá ṣẹ́yìn ṣiṣẹ́ ní ọ̀dọ̀ epo àkàrà ni àbí ẹ̀kan mú wọn gẹ́gẹ́ bí aṣíwájú ní ọ̀pàtà pé irú orin kan náà lẹ́jọ́ ń kọ.
2: Ní mo ní aṣíwájú kọ́ o, mo ń ṣe ọ̀gá irú ètò ẹ̀sùn yẹn originality one ni léè tó jẹ́ pé mo dìídì wà pẹ̀lú wọn gẹ́gẹ́ bí ẹni tó wà lókè tèmi náà so mọ́ láti pé kí n rọ́nà òkè so látara bẹ́ẹ̀ mo jọ ìwọ̀n so fún mọ́ improvement of music knowledge so ìdí nìyẹn tó fi jásí pé ìgbà tí n jẹ máa kúrò níbẹ̀ náà àníyàn mi náà ni ọlọ́run fi dá mi láre ọ̀dọ́ ni mo ti kọ́kọ́ ṣe àwo ìkọrin under label mo ti kọ́kọ́ ṣe àwo ìkọrin tí wọ́n dúró gẹ́gẹ́ bíi promoter fún mi so tó jásí pé èmi náà fi wá bẹ̀rẹ̀ sí ní ìrìn àjò mi so that is why ẹ̀rí pé ọ̀gá yẹn ti yàtọ̀ sí pé èèyàn kan wò yẹn lọ́ọ̀kan pé ilé òun aṣíwájú ọkàn ń kọrin mò ń wò ọdún mo wò wọn wá ọdún mo ti ń kọrin kí n tó jọ ni wọn so àwọn ìyàtọ̀ tó wà níbẹ̀ nìyẹn àwọn náà dẹ̀ rí pé mo ní ẹ̀bùn yẹn náà ṣe ìṣojúwò kò láti tẹ́wọ́ gbà mí pé ẹ̀bùn yìí kò gbọdọ̀ kú.
1: Ẹ ṣe a sùn padà díẹ̀ torí ṣe mọ̀ pé wọ́n ní ìpele ìpele nírin àjò ẹ̀dá nílé ayé ìgbà tí ẹ bẹ̀rẹ̀ sọ fún wa wípé ìwé mẹ́fà lẹ kà ṣé nígbà tí ẹ kà ìwé mẹ́fà tán ni ẹ bẹ̀rẹ̀ sí ti ní kọrin ni ẹ ń dá akọ ni àbí ẹ lé àwọn tẹ́jọ so pọ̀ mọ́ra yín tẹ́jọ ń da eré ṣe ṣé wéré lẹ fi bẹ̀rẹ̀ ni ẹ sọ madrasat ṣé wéré náà ni.
2: ilé kéwu
1: ẹ ń kọrin ń bẹ àbí.
2: tó ta bá ṣe mọ̀ pé ilé kéwu ní part tó yẹ pé bóyá akéwu tán o so everybody fẹ́ kọrin bóyá tó rẹ bíi àfẹ́ṣe màlúùdì tàbí nǹkan kan so rúwà nǹkan máa máa kọ́ wa lónìí ibẹ̀ yẹn wọ́n rí i pé mo jẹ́ ẹnìkan tá àmì ohun dídùn àti aṣáájú ó hàn lára mi èmi máa ń lead fún un nígbà yẹn so but after tí mo parí school mo try oríṣiríṣi àwọn iṣẹ́.
1: bí ẹ sọ gbà a fẹ́ mọ̀ yín dégé láti ìbàdàn ní ètò òkè ìbàdàn àwọn ìbàdàn lásìkò a fẹ́ mọ̀ yín tí ní òde ni kí ni àwọn nǹkan náà tẹ tẹ tún gbìyànjú láti ṣe.
2: mo mọ̀ ń pa iṣẹ́ part níwọ̀nba.
1: ṣé nígbà tí parí náà lè lọ
2: kọ́ ni. ìbàdàn mo lọ kọ́ ṣe pé bíi tẹ́tẹ́ náà lọ̀rọ̀ ilé ayé.
1: bẹ́ẹ̀ni
2: èèyàn máa wá kí ni ọ̀nà èèyàn káàkiri kó tó di pé ọ̀nà gangan máa fara hàn mo try iṣẹ́ part so lọ́dọ̀ dádì wa kan tó jẹ́ bàbá fún Alhaji Tajudeen Àyìnlá Abiodun tí wọ́n pè ní Bari Ibadan.
1: Bari Ibadan.
2: To a relate. So
1: mo wà níbẹ̀. Àwọn náà kọrin ni.
2: Àwọn náà kọrin ni Bari Ibadan. So for some times ìgbà tí ó pé ọlọ́run ní ìrìn àjò yẹn ò ní gùn. Ó débì kan ó sọ mo tún kúrò ń bẹ̀.
1: Bóyá mo tún. Wọ́n ṣe gbọ́ bá iṣẹ́ ń lọ àwọn ibi tá ń lọ ẹ̀ ń kọ orin yìí náà.
2: Orin yẹn ń lọ. Orin yẹn ń lọ. Báwo lẹ ṣe wá ráyè kọ́? Ẹ tí àwọ̀ ẹ̀ bá ti dé so àwọn ìrìn àjò ti music máa dìde torí pé a bẹ̀rẹ̀ sí ní jíwèrè so ìgbà tí mo tó wà ní eré àbí kan ní òkè ilé Alhaji Dàwọ́dẹ́ Ìpọ̀ Àkàrà mọ́dà mi ló gbé ńbẹ̀ so ìrìn àjò wúrí ẹ̀ náà tó wáyé ńbẹ̀ tó yẹ pé ìgbà yẹn orí ibi tó bá mi mò ń kọ́ iṣẹ́ búrẹ́dì lọ́wọ́ ńgbà yẹn ìgbà yẹn là ń lo fúláwà aláṣọ so kíní bánà tá a máa ń ṣe yẹn aṣọ fúláwà yẹn ó ní mo fi start láti ṣe bánà yẹn tá a fi gi sí nígbà tí wéré dé bẹ̀rẹ̀ sí ní wàá lè mọ̀ pé àṣàǹkè ló ń bọ̀ so bẹ́ẹ̀ sì gbogbo ìrìn àjò mísíkì yẹn ó lágbára jù nínú gbogbo nǹkan tí mò ń dánwò gbà mo fi mọ̀ pé táyà pé kíní yóò ṣe bù mọ́ra rárá káwọn tó tiẹ̀ lérò káwọn lè máa bò mọ́ mi lára kán tó wáá dìde so wáá ń dìde wọn rí pé kò ṣeé ṣe fáwọn náà tí tó wá òfin àti pé ó débi pé a parí wéré àgbàkọ àṣeogbè agẹṣin ayéjú kankan lásìkò yídì after làwọn group mi sọ wípé ó ti tó gẹ́gẹ́ báyìí ó ti ọdún mẹ́ta àwọn náà ti di master kábẹ̀rẹ̀ sí ní ṣeré ìjókòó so kábẹ̀rẹ̀ sí ní ṣeré ìjókòó wọn bá ń ṣe ìnáwó wọn á pè wá à lọ play.
1: Àwọn gúrùpù yìí yẹn jẹ́ lórúkọ tẹ fún wọn nígbà yẹn.
2: Orúkọ tá à ń jẹ́ngbà yẹn ni Araba New System.
1: Araba New System.
2: Là ń jẹ́ngbà yẹn.
1: Ṣé gbogbo àwọn tẹ̀ ṣe jọ ń jẹ́ orúkọ náà ẹ sì tún jọ wà papọ̀ títí dòní.
2: Ara ogún ọmọdé ò ń ṣeré fún ogún ọdún.
1: Àṣẹ mọ̀.
2: Tó ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń kálukú ti lọ sórí ìrìn àjò kádàrá ti tiẹ̀.
1: Báwo la ṣe wá dọ́dọ̀ Alhaji Dàwọ́dẹ́ Ìpọ̀ Àkàrà?
2: bí mo ṣe débẹ̀ ni pé láti wéré yẹn wọn máa ń gbọ́ nípa mi táwọn máa lọ fún wọn ní information pé ọmọ kan wà tó yẹ pé tó bá ti kọrin wọn máa ń kọ orin yín wọn pé kò sí yàtọ̀ nbẹ.
1: ṣé ẹnu ń mú lára orin wọn ni
2: àbí wọn
1: fi orin jọ wọn gangan ṣé àwọn gbọ́dọ̀ mi wọ́n sọ pé ohun ẹ̀ wọ́n yóò jọra wọn tó yẹ pé ó lè má jẹ́ pé ọ̀rọ̀ kan náà ló jọ ń sọ ṣùgbọ́n ohun tó yẹ pé táwọn èèyàn bá gbọ́ wọn lè rí pé ṣàlàyé epo àkàrà ló ń kọrin táwọn èèyàn ní àràrà àṣàǹkẹ́ ní nǹkan àbí ẹ̀yin máa ń mú orin wọn
2: kọ́ méjèèjì tiẹ̀ ni tí ta bá ń sọ̀rọ̀ ẹ̀bùn kò sí nǹkan tí ẹ̀bùn ò lè magnet
1: bẹ́ẹ̀
2: mo fohùn jọ wọn mo tún máa ń kọrin wọn á tún dàbí pàmò gangan náà ń kọ tí ò lè jọ pé ìyẹn la wá ya wọn tí mo ń wá láti kí àwọn ní ọ̀nà bíi púpọ̀ kiri rárá ara àwọn ọmọ ẹ̀yìn wọn wà nbẹ̀ táwọn náà máa ń gbé àwọn ajíwèrè wá náà lọ fún wọn ní ìró yẹn pé àwọn rí mọ kankan báyìí báyìí
1: ṣe mọ lóko tó pẹ́
2: ìgbà tí wọn yé sọ ìròyìn yẹn ṣe pé ilé ni bàbá wà wọn kí ló ń bẹ́ẹ̀ ẹkú mo fẹ́ rí nǹkan náà tó làwọn náà wá wọ ọjọ́ àwọn ajíwèrè lọ́bẹ̀ ṣùgbọ́n tá a débẹ̀ orin wọn náà ni mo kọ tó wọn á gbọ́ orin yẹn.
1: ṣe ìrántí orin náà tẹkọ lọ́jọ́ náà.
2: mo rántí
1: ẹkọ
2: fún mi ọgbà gbé ọjọ́ ìbàlẹ̀ tí mo débẹ̀ tó a lulu débẹ̀ tó bá a ṣe wá débẹ̀ mo á start orin yẹn.
0: ìpínlẹ̀ tí ẹ fún wa ọmọ mọ̀ dùn máa ń wà òye. ìpínlẹ̀ tí ẹ fún wa ọmọ mọ̀ dùn máa ń wà òye. ìbàdàn pẹ̀lú ọ̀yọ́ ọmọ ìyá sani wa ìlú àkúrẹ́ ẹgbà pẹ̀lú ìjẹ̀bú ọmọ ìyá sani wa ìlú àkúrẹ́ ọwọ́ pẹ̀lú ondo ọmọ ìyá sani wa ìpínlẹ̀ tí ẹ fún wa ìpínlẹ̀ tí ẹ fún wa ọmọ mọ̀mọ́dún máa ń wà òye.
2: ẹ má bínú pé voice yẹn crack tábà tí ṣiṣẹ́ kí á warm. So everything only balance tó fa nìyẹn.
1: Owó dà orin náà ti pẹ́ díẹ̀ orin
2: eré. Wọ́n ti pẹ́ 1976 ló jáde.
1: Ọjọ́ ti pẹ́ 1976
2: ló jáde.
1: Ẹyin gan ti pẹ́ lẹ́nu ẹ̀ ogún Ìbàdàn
2: ní ìtòtò.
1: Alọ́ àwọn àfihàn ṣe. Bí ọdún mélòó lẹ wá lò lọ́dọ̀ Alhaji Ipuaka?
2: Mo lò tó 5 years.
1: Ọdún márùn-ún. Kí wọ́n á ní ìrírí yín lọ́dọ̀ wọn? Gẹ́gẹ́ bí àbí kí n kọ́kọ́ béèrè báyìí pé ìbàdàn ní kẹ wá sọ́dọ̀ àwọn báwo ló ṣe rí lára yín ẹ̀mọ ẹni téèyàn ń wò lókè tẹ fẹ́ràn tẹ ń kọrin ẹ̀ tẹ wá wò pé àǹfààní ilé bó ló ṣe rí.
2: ṣèlérí àgbà tí president bá sọ pé òun fẹ́ rí inú mi dùn bẹ́ẹ̀ tí kò ṣe sọ fún bàbá kò ṣe sọ fún ìyá tó
1: yẹ
2: alfa ni wọn.
1: ẹ ṣe bó ni tẹ ń kọ ṣó.
2: àwọn wò pé ọmọ àfa láti pé òun kọrin àmì nìkan dẹ lólórin tó jáde nínú yọ̀rọ̀ yẹn. tó ẹ ṣe mọ̀ tọ́lọ́run bá fi àmì kan dán alfa wò tó bá jẹmọ́ bẹ́ẹ̀ n tá a wò ni pé ọlọ́run fẹ́ òbọ̀yà ìmọ̀ wọn gbé àbí kò gbé láì sọ pé ọlọ́run fa nǹkan kan yọ níbì kan kí lọ́ọ́ kan ara ayé pẹ̀lú ọlọ́run fa nǹkan yọ níbì kan. so kíní ẹ̀ máa ń dààmú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá gan tó yẹ dórí gbogbo èmi lọ́rọ̀ ẹ̀sìn ní àbí ọ̀rọ̀ pé ẹ̀rọ pé ibi táwọn expect yọ kí nǹkan ti jáde ìbẹ̀kọ́ ló ti jáde rárá o tọ́lọ̀ nìyẹn láti faramọ́ ni.
1: ẹ̀rù wá ń bá yẹn àti sọ fún
2: un
1: ṣé wàá ń yọ lọ́dọ̀ epo àkànni àbí ọ̀lẹ́ ṣe
2: mọ́. mo fọlọ́run lẹ̀ ni pé njẹ́ wọ́n bá tì mí ó ti yá torí mi ò ní option gbà yẹn tó ẹ̀mí tó ń darí mi yẹn tó bá ti tó time á tì mí á dẹ̀ work mo kàn sàkúrò léńjọ́ kan.
1: mo pe tó gbẹ̀yẹ̀ lọ.
2: pàtàkì ó dẹ̀ ń wá mi títí níjọ́ tó lọ ní wọn á rí mi wọ́n rìn mí lóúnjẹ ni mo jẹ́ ń lọ ra oúnjẹ mo bá pàdé wọn wọ́n tiẹ̀ ti mọ́ra dání pètò wọ́n ní kí wọ́n wá ṣe àjò orí mi mo dúpẹ́ mọ́dà mi ní jóbá yẹn pé orí mi mo dúpẹ́ kankan àdúrà gbà wọ́n ní kí ló dé ẹnu ẹ̀ kòǹgbòǹgbò kí ló dé kí ni tá a ti ń wọ láti gbà báyìí èmi ò sọnu ibi báyìí ni mo wà ibi wọ ni wọ́n mọ ibi tó wà. àwọn táwọn ò mọ bẹ àwọn táwọn ò mọ bẹ àyà wọn wà lókè ń táwọn ò fi rí mi ní ẹdẹ ọ̀nà padà lé ọjà yìí.
1: tẹ̀lé kẹ́ ẹ lọ dún.
2: wọ́n ní pẹ́ẹ́nu ẹ sọ́hún pé bàbá mẹ́ran ìdáni ní ìsinsáàrí ọ. dada na igbagbo yin ko mu yin la dada ikun kan je won eni ko pa ni enu ba si je ojo ti sara keke ni gba lai ku mo gbo mo we mete ta yen ni gba yen emi na fi free won pe okay e ma lo ko si wala ebi e sa ti ri mi okan yin ti bale ifo kan ba ile fi ora
1: e wa lo odun marun lodo
2: nigba yen
1: ṣugbọn kini iriri yin lodo won
2: awon iri ti mo wa lo sibe na ni mo bere si ni sajo because oju mi dudu pelu irin ajo ti mo fe rin then need lati le ma search so emi n ri di gbogbo orisirisi nkan ti o to ye ki mu ati ti o ye ki mu na so ti yeyin si so titititi to fi adi wipe igba ti eyan n ra elubo to ro pe bee lo n se lero gbogbo ẹni tó ti mọ̀ yìí pé tá a bá kú a rí ìdọ̀tí kan bẹ̀ so látara pé mi ìrìn àjò yẹn lásán pẹ̀lú ọlọ́run ní fi rìn ọlọ́run jẹ́ pé ìwé a kú ní èyí tá wà ń bẹ̀ ìyẹn ni mo fi wá fa tèmi yọ so dàbí ẹni pé tèmi ń yàtọ̀ díẹ̀ díẹ̀.
1: Kí ni àwọn nǹkan tó yàtọ̀ nínú orin tí sí ti Alhaji Dáúdà Ẹ̀kú Àkàrà?
2: Nínú àwọn nǹkan tó yàtọ̀ ni àkọ́kọ́ ni àṣà so èmi máa ń dáṣà láti ìpìlẹ̀
1: ni. Táwọn kì í dáṣà ni.
2: Àwọn kì í dáṣà kí ṣe ń ṣe mọ̀ ìrìn àjò ìjìnlẹ̀ ìbílẹ̀ ni fi ń kọ. So èmi máa ń dáṣà so àṣà tí mi ń dá yẹn ó jẹ́ ìkan. Ìkejì mo tún wá ń try láti jẹ́ pé kí n máa recompose orin fún ara mi kó jẹ́ pé ohun wọn ni màmá ohun tí mo use mẹ́rin ló fi ń gbé. Bí bàtọ́ yẹ pé àwọn ń gbé lápá ibì kan mi náà tún ń fi àlùbọ́sà kankan sí ní apá kejì.
1: Ṣùgbọ́n nínú ẹ̀yà orin tẹ̀ ń lò nǹkan bóyá bí àwọn ìlù kankan ǹjẹ́ ohun èlò orin kankan yàtọ̀ nínú tiyín sí tiwọn.
2: Ó wà rẹ́kọ́ọ̀dù mi kan ń bẹ Volume 5 ẹlẹ́ẹ̀kan rẹ́kọ́ọ̀dù mi jáde ní 1985. So ọjọ́ bíi Gòjé Yusuf mo fi start níbẹ̀.
1: Yusuf Ọlátúnjì.

0: Mi ò lè fẹ́ gbọ́.
1: Àbí ẹ̀bùn ni, ẹ̀bùn ni. Ẹ ṣeun gan, Alhaji Cinema Asanke. Ṣùgbọ́n bó lẹ ti rórúkọ yìí, Asanke olóhùn ẹ̀yẹ.
0: Bẹ́ẹ̀ ẹ̀mí tí mo ti rí ni pé Sulaimon Ajani Ọlálékan lorúkọ tí wọ́n fún mi tán pẹ́ ẹran sí. Pẹ̀ látara music tó ẹgbẹ́ ẹ̀ pé mo sọ fún yín pé mo kéré tí mo fi start wéré. Ṣé bí mo ṣe kéré yẹn, mo fẹ́ sọ pé láàrin gbogbo àwọn tí a jọ ń jí wéré èmi mo kéré jù nígbà yẹn. Ṣé ìtọ́jú pé tán bá ti pè mí pé ẹni tí orin náà kàn sí tó máa kọrin fún wa, ó ní ọmọ ọdún kan, ọmọ oṣù kan, ọmọ ọ̀sẹ̀ kan, ọmọ ọjọ́ kan, ọmọ wákàtí kan, ọmọ ìṣẹ́jú kan bọ̀ṣẹ̀ máa ń kì mí
1: nìyẹn.
0: Tó ṣe é sì, ó ní Araba New System. Báwọn yẹn ṣe máa pariwo yẹn pé ọmọ yẹn tí n bá táwọn ìbá ń fojú wá mí kí ibi tí n máa gbà lórí stage. Ṣé ibi tí n bá gbà yẹn màá máa lọ rúndún rúndún sára ni. Wọ́n ò mọ̀ pé tó fẹ́ kọrin náà ni. Eléwo ni kolobo àṣàkó ń kó àbí tó ń rí ibi àṣàkó olóbi wọn kankan gbá wọn. Àwọn ẹni tí ó kọrin náà ni pé ó ti àmọ́ ọ̀làdé wípé tí n bá ti wá lọ́wọ́ pé ńlẹ́ àṣàkó ń kó àṣàkó lébé ó ṣàmọ̀ wọ́n máa tún ẹ̀ lóríṣiríṣi. Wọ́n ṣe rí pé òun wá tẹ̀mọ́ mi lára. Màá náà wá fi sára bánà pé Asanke Sulaimon alias Araba New System and his group international kini kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa náà á tún tẹ̀.
1: Ìgbà wo lẹ wá yí orúkọ ikọ̀ orin yín padà sí The New King of Awurebe Fuji Classical?
0: Ìkó náà ti fún mi ní oyè yẹn. Because ṣé mo níbàdàn wa ń bì wọ́n use my Awurebe. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ Ìbàdàn tó bá wà ní ẹ̀yìn òdi wọn kì í rí orin ìlú wọn gbọ́. Tó ṣe é sì tán bá wá jàjà rí pé wọ́n ṣe alábàápàdé ẹnìkan tó yẹ pé òun kọ́.
1: Tó mú un rántí
0: rẹ. Tó yẹ pé òun kọ́ pí lásán ni o. Wọ́n ní gba tiẹ̀ lọ títí. Wọ́n kàn án náwó fún wa jó. Wọ́n bá rí pé gẹ́lẹ́ bí ẹni tó yẹ pé wọ́n mark nílùú wọn kan tó kúrò. Òun náà ló ṣe ń kọ orin yẹn. Tó mú lọ plain bí kan tó yẹ pé ordinary àdàmọ̀ kan keyboard láti bá wọn ṣe túnà mọ́ nbẹ̀. Wọ́n wá jó débi pé because n tó ń move wọn jù ni oríṣiríṣi ohun tí mo wá ń lò tí mo fi ń yà sí tó ìgbẹ́gbà tó di àárín ooru làwọn ọ̀rẹ́ dìde pé yà ok tó yẹ pé a máa organize fún yín pé ẹ̀yin ni a mọ̀ ní New King of Awurebe níbí. Wọ́n ti fún mi lóye bọ̀ kí n tó bẹ̀ kò ṣe é lò ní Ìbàdàn nígbà tí mo dé torí pé wọ́n ní èèwọ̀ ni bó ba kan ọ̀bá kó ọba mi yìí jẹ. Mo pé ọ̀gá mi ni King. Ìyẹn Alhaji Dáadáa ikú akara sòwòrán bí sára. Ẹjì yín sì tó wọ́n á jẹ́ púrúǹtù tí mò ń jẹ́ lọ ní ibi báyìí tó. Pàtó dẹ̀ tó táìmù tó yẹ pé ọlọ́run ní kí àgbárí bí àgbárí. Mi ò tún fẹ́ lò gan. Àwọn ìnáwó wá ń tẹ̀ mọ́ mi lára. Pé wọ́n ní ibi tí mo bá ti pè é wá ti rí pé ògùn bàbá yẹn náà ni mò ń gbé jáde nígbà wọn The New King ni ẹ́. So that is why ti King yẹn fi jáde.
1: Gbọ́sẹ́ yìí nìkan ni ẹ ti bá bàbá ṣiṣẹ́ tí ẹ ń kọrin Awurebe
0: studio
1: ni. Àbáwọn míì náà wà.
0: Papọ̀.
1: Nìbàdàn yìí.
0: A wà. Àwọn díẹ̀ wà Nìbàdàn, àwọn díẹ̀ wà ní ìlú mi tá ń kọrin Awurebe.
1: Ṣé lè rántí wọn?
0: So à ń pe ẹnìkan tó kọ́ lè tó síwájú èmi. So à ń pe yẹn ní Súlé Epo Yìmíyìmí. Súlé Epo Yìmíyìmí ni title record tí òun náà fi sọ music yẹn nígbà táyé mọ̀ dáadáa. So ok nínú àwọn tó yẹ pé wọn sì ló ń dá Alhaji dáadáa ẹnìkan náà wà tó yẹ pé wọn pè ní Yísá Òṣùpá Ànàbì. So ìyẹn náà Awurebe ló ń kọ ṣùgbọ́n wọn ń kọ ní òkè ìta Alhaji dáadáa ń kọ tiwọn ní bíbá yẹn ni. So nínú àwọn míì a rí àwọn tó wà nílùú mi bíi Ahmed Ọ̀yọ́ ẹni à ń pè ní Ahmed Ọ̀yọ́ ara wọn ni Súlé Ẹlẹ́rọ̀ wọn máa ń pè ní Súlé Ẹlẹ́rọ̀ Súlé Epo Súlé Ẹlẹ́rọ̀ ọmọ èdè ni bámbámbámbá wọn pọ̀ nípa àlékà tán.
1: Ṣùgbọ́n ṣé kò kí ń kọyín lóminú lásìkò tá a wà yìí pé ìgboro báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn kì í fẹ́ ní nǹkan kan ṣe mọ́ pẹ̀lú àwọn orin tá a ti mọ̀ wá mọ̀ nílẹ̀ Yorùbá àbí torí ẹ̀ lẹ ṣe fi Fuji síwájú Awurebe Fuji Classical.
0: Bẹ́ẹ̀ni. òwúrẹ́ mo ṣe fi síbẹ̀ òun pé wọ́n ní báyé báyé ká máa báyé yí ẹni tí ò báyé yí oríwá rẹ̀ àbágbà lọ pàápàá tá a bá pè ní talented musician kò sí nǹkan kankan tí ayé lè fi máa yí òun náà máa yí pẹ̀lú ẹ̀ wá dùn ún
1: a blend
0: ó dẹ̀ máa rọ lọ́rùn pa bámbá ẹ̀sọ́ ó yàtọ̀ sí pé àṣàwọ̀ ẹkùn ránṣẹ́ ṣe wàá máa kọ ẹgbẹ́ wọn máa ṣe bálabàlá tàbí jákujáku.
1: bẹ́ẹ̀ ṣe wà báyìí sí bẹ́ẹ̀ wọ́n pè yín kẹ́ wá kọrin bóyá bíbí ìgbéyàwó ẹ lè bẹ̀rẹ̀ láti ibi àwúrò ìbí kẹ́ wọ fújì kẹ́ wọ jùjú.
0: mo ṣe máa ń wọ nìyẹn pàápàá tí n bá dé patí tó bá háì máa kọ tó mọ kọ start máa play gbogbo sign tí mo lè kọ máa wo ìwo ló ń múfù wọn bẹ ṣùgbọ́n kan sí n bá lọ ọkọ ìdí ò múfù wọn
1: wọn máa wò pé ìwé
0: ìwé ìwé ìwé ìwé wọn lè yí ojú sí àwọn síbòmí.
1: ẹ ṣeun gan alhaji suleiman asanke ògbóhùn ẹyẹ adúpẹ pé ẹ jẹ wà lórí ètò òkè ìbàdàn ṣùgbọn àwa náà ní àṣà kan lórí ètò yìí mo mọ wípé lórí mi yín náà sì ní àwọn orin àwọn èèyàn bóyá tẹ máa ń gbọ tó máa ń fún yín ní ìmísí jẹ́sẹ̀ nírú olórin bẹ́ẹ̀ tẹ máa ń gbórin wọn tó máa ń jẹ́ kí inú yín máa dùn yàtọ̀ sórin sí ìgangan.
0: wọ́n wà ẹ̀bùn pọ̀ lẹ́rẹpẹ̀tẹ̀ ẹ fún mi ní ọ̀gá mi.
1: epo àkàrà kò sí wàhálà àbáyín wá orin wọn kan láti fi kásẹ̀ ètò ńlẹ̀ ẹ ṣeun gan alhaji suleiman asanke.
0: ṣé bàbá yà lè rí orin tí mo fẹ́ sọ yìí pé kẹ́ ẹ fún mi.
1: ẹyẹ sọ.
2: mo lè kó sàmà wá ti láìlá ẹrù ayé mọ́ ń bá mi o. wọn ò pé olórin wọn bá kàn mú ṣe lérí. aliyaji ayinde barisita kì í bẹ́ẹ̀ nìkan sọtẹ́ ó ń ṣeré jẹjẹ́ ọmọ fábí kàmọ́ndà kì í bẹ́ẹ̀ nìkan sọtẹ́ ó ń ṣeré jẹjẹ́ àwọn ò pé tí ọba àmọ́ wa kán forí balẹ̀ o. bami wọlé ọta mi bami wọlé ọta mi alapamọ mo bẹ ọ lọwẹ alapamọ mo bẹ ọ lọwẹ bami wọlé ọta mi.
1: èmi àti ìjọ kan ní lọ́jọ́ kan
0: kò sí wàhálà
1: ṣe lè sọ owó náà fún mi.
0: múlíkù sàmúwátì náà ni àwọn yẹn so.
1: ẹ ṣeun ẹ bá bá mi dágbére fún àwọn ara ilé.
0: gbogbo ẹyin tí ẹ nífẹ̀ẹ́ ọlọ́run lára mi ọlọ́run bá mi nífẹ̀ẹ́ yín mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ọmọdé àgbà pàápàá àwọn tó ń ṣàdúrà fún mi lọ́tún lóṣù gbogbo àwọn abiyamọ ayé tí wọ́n mọ̀ pé ilé ayé asán ni n tá a bá gbénú ẹ̀ ṣe la máa lọ jíyìn gbogbo àwọn èso tọ́lọ̀ ń fẹ́ yìí náà kankan ò ní ọ̀rẹ́ ìdànù lójú yín àtàwọn tí kò fẹ́ràn mi náà ọlọ́run bá mi pẹ̀tù sí wọn nú wọn á lè fẹ́ràn mi. ẹ ṣe lọ.
1: ẹ ṣe nǹkan tó àyè ara lé àdúpẹ́ pé ẹ tún bá wa farabalẹ̀ gbádùn ètò òkè ìbàdàn lọ́sẹ̀ yìí mo sọ fún wa mo ní ètò tájọ gbádùn dáadáa ni àwọn ogo ìbàdàn pọ̀ ẹ wò ìgbà míì tí n bá wọnú ìbàdàn lọ bá ní ìwọ náà nílùú ìbàdàn yìí náà kí ló dé tí ọlọ́run ṣe dá ìlú ìbàdàn báyìí ṣùgbọ́n ìfẹ́
0: ìyẹn
1: elédùnmarè ní sílùú ìbàdàn tó fi fi ẹ̀bùn onírúurú jìnkì wa kódà báwọn tọ̀hún rìn wá wọ́n bá wá sílẹ̀ ìbàdàn wọ́n ṣàwárí ẹ̀bùn wọn títorí pé ogó tó ti wà nílùú ìbàdàn yóò ṣẹ mọ́ wọn lára ó dẹ̀ ń ṣẹ mọ́ wọn lára ẹ ṣé ẹ̀yin ara ilé ó sì dijọ́ mẹ́jọ tásùjọ máa pàdé lórí ètò òkè ìbàdàn tèmílàdé àlòkò lorúkọ tètèmí tẹ bá wá ní ohunkóhun tẹ fẹ bá wa sọ tàbí ẹ fẹ pe àkíyèsí wa tàbí ẹ fẹ ṣe ìpolówó ọjà tàbí ẹ fẹ ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ pè mí sórí 08055606369 títí dìgbà náà ẹ jẹ́ kí n fi yín sílẹ̀ pẹ̀lú orin dáúdà epo àkàrà ire o.
3: òkè ìbàdàn.
4: mú ipò sàmọ́ wa ti láríla ẹrù ayé mọ́ ń bá mi o àwọn òpè olórin tí ń bá mọ̀ ń ṣe lérí ẹjì ìṣàkà ọláìgbàdé kì í bẹ́ẹ̀ nìkan sọtẹ ń ṣeré ẹ̀jẹ̀jẹ̀ ẹjì kẹlà ní yusuf mi kì í bẹ́ẹ̀ nìkan sọtẹ ń ṣeré ẹ̀jẹ̀jẹ̀ ọmọ bá bí kọ̀mọ̀ńdà kì í bẹ́ẹ̀ nìkan sọtẹ ń ṣeré ẹ̀jẹ̀jẹ̀.

0: fún rẹ sòfò. Má fowó rẹ sòfò. Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí. 0800 800 0080.
1: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀lẹ̀ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Show the cashier! Show the cashier!

0: with Messi. He'll go for goal here. Oh, my goodness.
1: Running it for Selko. Here's Mbappe. Oh, my word. Alvaro Pereira hit by James. Oh, what a goal. One of the greats.
2: Change is the only constant thing in life. After almost 20 years of world sports, it's time for a change. Or should I just say, the time has changed. Join the World Sports Crew Saturdays on Splash FM from 1:15 p.m. to 2:30 p.m. New time, same crew, same energy, quality analysis, and of course, same banter. Splash FM, Saturdays, 1:15 p.m. to 2:30 p.m. World Sports. Sports delivery, just the way you like it.
3: Ìyá ẹ ti gbọ́ pé ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́. Gbàgbé ìrònú ẹ. Gbẹ̀ngà Adébóyè Jíngbé tí èlé ti padà dé látọ̀run. Àjẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
4: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rèé o, Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́. Jíngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
3: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 p.m. Inú dùn ní móríyá wá má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó du àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
5: Ìrònú kí mú ni gbádùn omú ni
3: ìgbẹ̀ni.
6: Splash FM 105.5.
7: Alabi lo na rin yo.

0: ti ni ito ni gbogbo aye
1: eya o po akoko bebe
0: kabiyesi re ledumare oba awon oba ni iwo loluwa awon oluwa eni mimo australia pata iraye ibe isade wa apata nla tapa aye o le ka gbogbo ọpẹ ati ni mo fi fun ọlọrun eledumare to je ki ojo oni ko se ju gbogbo wa ojo bukun yo si ro
1: aye
0: o to le ni youtube gbogbo wa lara loruko oluwa ba
1: eni ni mo o ma to
0: loruko ọlọrun oba oke ni mo nke wa ajo ki aye asake orun ako ti ti ka leyin aduro gbengbe leyin aso titọ aye oba ti nbe kaye to ma be oba ti o mo nbe nigba ti gbogbo opolopo eda oni simo oni mo nfope ati nfun lale teni
1: esu salowo
0: ibo ologun oba mi ibeyan iba pastor iba wole iba yin afa iba mo ko aye iba mo oro lojo iba kolade alabi omo ba tolode osogbo ya kokono ki aji mu taba ogun jegbene bi ate kon sede lojo ti fi wu mi omo oba ni tin gbele tin se bi oba ajagun mo fit mo se ya koko sun nigba ote loko baba wa kabiyesi oba adebayo akande
1: eni tẹgbọn ṣiṣẹ o to dẹtun
0: naa ni mo n kiyin lalẹ ti ni pe e ku ile e kaabo o Tunde Olawuwo ni giwale iṣẹ yi olóòtú ètò ìníṣẹ onakan láti dj ajowa ń kalẹ̀ ètò lẹ́ni ní ọtúnba isaac adeyinka lorúkọ mi èmi lọmọ mòró àtẹtẹ kan tábà ń ti ilé ìfẹ́ bọ̀ mòró ìlú ńlá ìlú olókìkí tí mo ti jáde wá. bẹ́ẹ̀ ń bẹ nǹkan ń ṣẹlẹ̀ á tún gbọ́ wìrìnwìrìn lálẹ́ tèmi. èyí tá a gbọ́ lálẹ́ tèmi yìí. mo fẹ́ pé àwa ọkùnrin kí la ṣe fún obìnrin o n ta a bá ṣe fún wọn kí wọ́n sọ fún wa. ìdí abájọ ni pé kò yé èèyàn láyé tí ò yé wa ni àwọn èyí tá a sì mú wá tá a mú wá àwọn obìnrin ni wọ́n ń jálé lórí. abájọ tí bíbélì fi ṣàlàyé wípé ọkùnrin tó bá rí aya rere fẹ́ ó rojú rere ọlọ́run ọba mi òkè tẹ́ kan mọ̀mọ́ tó bí mi ní o. ọkùnrin tó bá rí aya tó dáa fẹ́ ojú rere ọlọ́run ọba mi òkè lórí. àwọn yorùbá bọ̀ wọ́n dẹ̀ ṣàlàyé wípé ọkùnrin tí ò tí ì kú ìyàwó ẹ̀ ni ò tí ì ṣetán tí ó pa á. a jẹ́ pé àwọn ọkùnrin a jẹ́ nǹkan kan níwájú àwọn obìnrin wà láì tàláì bóbìnrin bá ń gbé ọ lẹ́nu ọjọ́ ikú ni bí ń gba ọjà ikú ni bí ń ṣe gbogbo ẹ̀ ṣe ọ ikú ni kí wàá ní èrè ọkùnrin nínú ayé gan-an. ọkùnrin ọ tọmọ tọmọ tọmọ tọmọ tọmọ owó iléèwé owó oúnjẹ owó gbogbo ẹ̀ èyàn bá gba 1,000,000 níbi iṣẹ́.
1: Ẹni ní mọ́ kò mà tó.
0: Béèyàn gba 1,000,000 nínú iṣẹ́ lóṣù. Èyí tóbìnrin ó nà á ní ó pọ̀ jù nínú gbogbo rẹ̀.
1: Ẹni aṣọ́wọ́ o, má fi mú fún ma o. Ẹ̀dá lè.
0: Ọkùnrin ó máa wò pé kí má tẹ̀ ń lé àná, kí má tẹ̀ ń lé, kí má tẹ̀ lọ́wọ́ ọmọ, kí má tẹ̀ ń nu mọ̀lẹ́bí. Ìdátọ́ ló ń dá àwọ ọkùnrin, ìdátọ́ lé ni o. Ẹ gbọ́ wìrìnwìrìn lálẹ́ tèmi, ọkọ àti ìyàwó ni. Àwọn méjèèjì fẹ́ra wọn ní sùlọ́kà. Wọ́n fẹ́ra wọn ní sùlọ́kà.
1: Ayé tó tó nǹkan.
0: Ẹ kọ́ gbọ́n lálẹ́ yìí o, ẹ kọ́ gbọ́n o. Ẹ̀kọ́ gbọ́n lálẹ́ yìí o. Ọlọ́run ọba mi òkè yóò sì kó gbogbo ọkùnrin yọ pátá. Àwọn ọkùnrin tí wọ́n ti dàgbà, àwọn tí wọ́n ti dàgbà. Ẹ̀yin ti bọ́ nínú ẹ̀. Torí àwọn obìnrin tó dáa tó dáa tó dáa lẹ́rí fẹ́.
1: Ẹni tẹ́gbà ń ṣiṣẹ́ o.
0: Ṣùgbọ́n obìnrin ayé ìsìn.
1: Lábọ̀dé ẹni bá.
0: Ìyá 25 òun náà ti ó ti lọ́mọ. Ọmọ náà ti lọ́mọ, ọmọ ọmọ náà tún ti wà ńbẹ̀. Ìyá ò sì tí ju 35 lọ, 35 years. Ọmọ ọmọ ọmọ rẹ̀ tún ti bímọ ńlẹ̀ ọkọ.
1: Ẹ̀ṣọ́ ń bẹ o, kò lè bẹ́ẹ̀.
0: Àwọn nǹkan wọ̀nyí ń fa kùdìẹ̀kudìẹ̀ láàrin àwùjọ. Kọ́ mọ́mọ́ ti dàgbà, ọmọ tí ò tí ì pé 20 years, ó ti lóyún. Ìgbà tí ó bá fi pé 30 something years, ọmọ ẹ̀ náà ó ti dàgbà, òun náà ti fúnyàn lóyún. Tàbí kó tí náà ti lọ ilé ọkọ̀, kí gbogbo ẹ̀ wá dàrú papọ̀. Ń ba àwùjọ jẹ́, ń sì ń ba àwọn obìnrin náà jẹ́. Obìnrin 35 years, tó ẹlòmíín ṣẹ̀ṣẹ̀ ń márì, tàbí ẹlòmíín ṣẹ̀ṣẹ̀ bímọ kan nílé ọkọ̀, tàbí ẹlòmíín ṣẹ̀ṣẹ̀ bímọ méjì. Gbogbo nǹkan wọ̀nyí ó lágbára o. Ọkọ àti ìyàwó wọn ti fẹ́ra wọn ní sùlọ́kà tí wọ́n ti fẹ́ra wọn ní sùlọ́kà dáadáa. Wọ́n sì ti bímọ, àwọn méjèèjì ti bímọ. Ọkọ ti ń tọ́jú ọmọ, àwọn ọmọ mẹ́ta náà ná bí. Ọkọ sì ti gbìyànjú lórí wọn. Ó ra mọ́tò fún ìyàwó ẹ̀, òun náà ń gun mọ́tò. Ọmọ ń lọ ilé ìwé tó dáa. Ìyàwó ń ṣiṣẹ́, ọkọ náà ń ṣiṣẹ́. Iṣẹ́ ìjọba lọkọ ń ṣe, ṣùgbọ́n iṣẹ́ àdáni, iṣẹ́ ká lọ sọ́jà, ká kú nílé láago 12, ká tètè ká ṣẹ̀ṣẹ̀ máa lọ ọjà. Iṣẹ́ tí ìyàwó ń ṣe nìyẹn ni pé kìí ṣiṣẹ́ ọwọ́ tí ń ṣe ni fi ń
1: jẹun.
0: Àwọn ọkùnrin tán máa ń pé àwọn kí ló fẹ́ ṣe, kí ló ń ṣe gan, kí ni problem ẹ gan. Mo ní kó fìyẹn sílẹ̀ kó jẹ́ ká ṣe, máa tọ́jú ọmọ mi, ọmọ mi ni kó máa tọ́jú. Bóyá àwọn ọkùnrin tí wọ́n ń sọ pé kí obìnrin máa tọ́jú ọmọ, bóyá àwọn gangan wá ni problem wọn wá ń pọ̀ báyìí, tí wọ́n ní problem lára àwọn obìnrin tí wọ́n ń fẹ́, tí wọn ò jẹ́ òṣìṣẹ́. Tẹ́lòmíì bá kẹra ta kiri ata ló jẹ́, tàbó kiri pure water ní géètì, yóò mọ̀ wípé kò rọrùn láyé kéèyàn tó pawó, kéèyàn tó fowó oúnjẹ lẹ̀. Ajẹ́ ńlọ polówó ọjà. Kí n lọ polówó ọjà. Tí má tẹ̀ka polówó ọjà yẹn dé. Adéyinka. Kẹ́ ẹ wá gbọ́ wìrìnwìrìn. Wọ́n ti fẹ́ra wọn o. Ìyàwó sì ti ń lọ sọ́jà. Ibi tí wọ́n ṣe fún wọn náà máa lọ lẹ́yìn ìgbà tí ọmọ mi bá lọ sukúù tán tó ṣiṣẹ́ nílé tán. Báwo kó má jẹ́ pé wọn nìkan ló máa jókòó sínú ilé. Máa lọ bí ìlọ ọmọ tàjà báyìí. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mò ń padà bọ̀. Ẹ̀lẹ́ ń bẹ̀ ń o. Ẹ̀kọ́ ìkàlẹ̀ ètò náà.

ọdún ilé-iṣẹ́ Omega Travels pẹ̀lú àjọṣepọ̀ Globetrotting Travels. Bí àkànṣe ètò ilé yá kalẹ̀ pa 2026 kalẹ̀ nílùú Qatar. Ìwọ àti mọ̀lẹ́bí rẹ̀ àjọ máa jayé yẹn ní nílùú Qatar lówó tí ò ga jara lọ. Lẹ́yìn ọjọ́ kẹta ọdún iléyá May 29 ni bàálù wa máa gbéra lọ sí ìlú Qatar. Five Star Hotel a máa dé sí pẹ̀lú oúnjẹ àjẹpọ́nu látó ń ṣara lóore láàrin ọjọ́ márùn-ún gbáko. Ìgbádùn jaburata ní Desert Safari Museum, Qatari Village, City Tours, síbi tí ròyìn ò tó àpójú bá. Ọjọ́ márùn-ún nílùú Qatar láti catch fun with your family. Kàn sí iléeṣẹ́ Omega Travels tó wà ní third floor, Lister Building, Ring Road, Ìbàdàn, tàbí Globetrotting Travels tó wà ní South Plaza, Wema Road, Royal Estate, Ìbàdàn. Telephone numbers àti WhatsApp wa ni 0816-552-0410 tàbí 0911-643-7996. This is a great opportunity to display in your passport and have a luxurious Ileya celebration.

kaabo pada. Láti ẹ̀ka ìpolówó ọjà léṣe wa. Àwọn méjèèjì tí mò ń bá bọ̀, wọ́n ti fẹ́ra wọn nísù lọ́kà tí wọ́n ti gbéra wọn sílé. Ọmọ mẹ́ta náà ni wọ́n ti bí. Ìyàwó ọkọ ti sọ fún ìyàwó ẹ̀ pé mi ìfẹ́ kó mọ́ tọ́jú ọmọ mi o, mi ìfẹ́ kó mọ́ tọ́jú wọn, ṣùgbọ́n àbá workshop kan tó bá ti kó wọn lọ sí skul tán. Dago mẹ́wàá lọ bá ṣe tán bá ṣàgó mọ́kànlá kó mọ gba shop lọ. Táwọn ọmọ yẹn bá ti jáde skul nìkan lọ mú wọn. Assignment tí wọ́n bá ṣe gbogbo tí wọ́n bá ṣe pátápátá. Wọ́n ti ń bá ọ̀rọ̀ yìí bọ̀. Àṣé ìyàwó bó ṣe ń ṣe pẹ́pẹ́ fún fọkọ rẹ̀. Àṣé wọn ìyàwó náà tún ní ẹlòmíì tí wọ́n jọ ń jayé níta. Kínní kan ni mo ní ń kọ mí lóminú lórí àwọn obìnrin wípé nígbà tí obìnrin bá ti lọkọ tó ti ní ọkọ tí ń gorí rẹ nínú ilé tó ń gbowó ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ń tọ́jú rẹ, kí ni adùn títún bẹ níta lára ọkùnrin míì tẹ́ ẹ tún ń wá? Kí ni adùn míì tẹ́ ẹ tún ń wá níta? Ẹ mọ̀ jẹ̀ǹtàn yìí, gbogbo wa lè tẹ́ra wa lọ́rùn tán pátápátá. Bàbá tó bí obìnrin, bàbá tó bí yín, ìyá tó bí yín, ṣán tẹ́ ẹ lọ́rùn tán tẹ́ ẹ fi gbalẹ̀ ọkọ lọ. Ọlọ́run gan ti gbogbo wa ń ké pè sọ́tẹ́ gbogbo wa lọ́rùn. Ẹlòmíì olówó ni, ẹlòmíì tálíkà ni. Táyà àti Kẹ́hìndé wọ́n jọ gbénú oyún kan náà, wọ́n jọ dé lọ́jọ́ kan náà ni. Kádàrà àwọn méjèèjì ṣe papọ̀, táyà lè lówó kí Kẹ́hìndé sì tálíkà. Kẹ́hìndé gan sì wá lè lówó bí ìṣẹ̀kẹ̀rẹ̀ kí táyé tó kọ́kọ́ dáyé gan, kó sì mọ strogù títí tí ó fi kú láyé. Gbogbo nǹkan wọ̀nyí lọ́wọ́ Ọlọ́run ọba mi lọ́wọ́. Owó tí bàbá rẹ̀ ò ní nílé, owó tí ìyá rẹ̀ ò ní nílé. Àwọn nǹkan kankan tiẹ̀ tún wá wà wípé obìnrin tí èèyàn bá fẹ́ tí ìyá rẹ̀ ò bá ti sí nílé ọkọ, mo fẹ́ lè sọ wípé kéèyàn mọ́ ta ṣe àgẹ̀rẹ̀ débẹ̀. Ọ̀tọ̀ kí bàbá rẹ̀ kú kí ìyá rẹ̀ kọ́kọ́ kó fọkọ míì, ṣùgbọ́n bàbá rẹ̀ ń bẹ láyé, ìyá rẹ̀ wá rẹ́ǹtì ilé kan ń dá gbébẹ̀ tí ì ṣe wípé kí lọ́kàn tí ẹ lè dé ìjà wo ló lè ṣẹlẹ̀ tóbìnrin ó kó kúrò lé ọkọ, kí ni tó fẹ́ dé gan? Ẹ mọ̀ jẹ̀ǹtàn yìí, àṣé àwé ní ó ní ọkọ míì níta tí ẹ̀ ń wá wálé, ìyẹn ti ń wá sílé nígbà ọkọ bá lọ bí iṣẹ́ tán, wọ́n bẹ̀rẹ̀ eré ètò gbá wọn, wọ́n dẹ̀ mọ gbádùn ara wọn, wọ́n mọ gbádùn ara wọn títí. Ó wá dọjọ́ kan ìṣẹ̀lẹ̀ àbàmí ṣẹlẹ̀, àṣé ọkùnrin tí ń wá màdámú wálé yìí, àṣé ó ní asthma, ó wọlé, ó jẹun, ń gbọ́ ó jẹun tán, ó mu tí ẹlẹ́rìí dòdò sí, ó wẹ̀, ó bọ́ yàrá matrimonial bed ọkọ, ó bọ́ sí yàrá ọkọ. Ẹ wo eré tí wọ́n ń ṣe ní yàrá ọkọ,
ìyẹn gbára wọn wọn fọwọ́ tọ́ra wọn kọ́kọ́ ṣe round one náà bó ṣe round one tán ó tún wẹ̀ cctv kámẹ́rà ń ká wọn àsọkọ́ ṣe kámẹ́rà lé tí ò jẹ́ kí ìyàwó mọ̀ àwọn ọmọ náà ò sì mọ̀ àkọlé ìṣẹ̀lẹ̀ tẹ̀lé ni mo pè ní lọpẹ́lọpẹ́ kámẹ́rà ọkọ ti ṣe kámẹ́rà sílé tí ń ká gbogbo ẹni tó bá wọlé béèyàn bá jáde ìgbà tí ó bá chẹ́ẹ̀kẹ́ ẹnikẹ́ni ò ní mọ̀ tí ó fi chẹ́ẹ̀kẹ́ nítorí tó sì jẹ́ ó ṣe yẹn ni pé ó gba ọmọ ọ̀dọ̀ kan ìyẹn ń fẹ́wọ́ ìyẹn ń jalè cctv yẹn ló ka kò sì sọ fún ìyàwó tọkọ fi lọ fa ọmọ yẹn sílẹ̀ ká tó gbọ́ àtìgbà náà ti gbọ́ ọmọ ọ̀dọ̀ mọ́ èyí tó wá ṣẹlẹ̀ ni pé cctv ń ká ìyàwó bá ṣe kọ́kọ́ ṣe alákọ̀ọ́kọ́ tán wọ́n lọ wẹ̀ àwọn méjèèjì wẹ̀ wọ́n sàn ń gbọ̀ ń sàn ọkọ tún jìgán tún ó tún dìde gbà yìí ó tún wo ìyàwó ìyàwó sùn ó tún gbà ń bọ́ọ̀lù gbagbagbagbagba ẹni tó lásmà níbi asmà tó ní lásmà ti dé pọ̀pọ̀pọ̀pọ̀ ní ń wúkọ́ kí ni ti ń ṣẹlẹ̀.

wọ́n fẹ́ lè gbàdúrà pé gbogbo ọkùnrin ká ẹ lọ ṣe CCTV sílé o, ẹ lọ ṣe sílé ọ̀pọ̀lọpọ̀ àṣírí lè bá mọ́ tú láyé. CCTV àti DNA ó dáa púpọ̀ púpọ̀ o, Ọlọ́run ọba mi òkè, ó dáa púpọ̀ púpọ̀ CCTV àti DNA test. Àwọn nǹkan yìí ẹ ń bá lọ́kàn, o lè gbá mara ẹni tí ò bá lọ́kàn. Wọ́n ń ṣeré lọ́wọ́, wọ́n ń jà kí ara wọn lọ́wọ́ ni asthma yọjú ló ń dé ní ọkọ ìyàwó àlejàre nínáwọ́ sí ṣòkòtò ẹ̀ nínáwọ́ bí ṣòkòtò ìyàwó ọ̀mọ̀ wípé ó ní asthma. Kí ló ṣẹlẹ̀? Kí ni tó ṣẹlẹ̀? Ni ìyàwó ń wí títí tí bọ̀bọ̀ yẹn fi dákẹ́ tó sì kú tó jáde láyé.

0: jẹntan yin mẹwa n ṣẹlẹ laye o ogun atọgbọn si n ṣẹlẹ loke ipẹ bọbọ ti dakẹ iyawo n wọle ni n jade nirin mẹẹlì ninu yara nirin mẹẹlì ni sitting room bo lo n ti fẹ sọrọ yi bayi ọrọ e ma wa le o oyan ku sinu ile ohun ha inu yara ọkan ọgbọn wo lo n fẹ da ìmọ̀ wo lo n fẹ ṣe kí lo n fẹ ṣe bayi ọlọrun ọba mi oke ohun ti mo n sọ fun eyi nkan tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní o tó tún nẹ́nẹ́ ní o tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní o
1: ẹja lórí ìlú
0: ọba wò pé bẹ́ẹ̀mí èso ṣe gbé wá nù pé ọkọ rẹ náà ló yílé lórí ọkọ rẹ náà ló parọ́ rẹ̀ mọ́ o bí ọba lo ẹ̀wọ̀n kọ́ lo ẹ̀wọ̀n tán bá pa kan pádànù gbogbo ohun tí ọba ṣẹlẹ̀ ọkọ rẹ náà ni ó padà ṣẹlẹ̀ sí ó wá dó dago mẹ́rin àbọ̀ tọkọ rẹ̀ ó dé ń gbọ́ ọkọ dé ọkọ ti bọ́ táì rẹ̀ ọ bọ́ ṣùtù tọ́wọ̀ ó ti bọ́ bàtà nìyàwó bá pariwo gbogbo ará àdúgbò ẹgbà mi o ọkọ mi pààyàn gbogbo ará àdúgbò ẹgbà mi o ọkọ mi ti pààyàn o ọkọ mi pààyàn ọkọ mi pààyàn ẹgbà mi ọkọ mi pààyàn ọkọ mi pààyàn àwọn èèyàn ń bọ́ ta ládùúgbò ọkọ ẹ pààyàn wẹ̀ ọkọ ẹ pààyàn wẹ̀ máìdíá máì kíníkan àwọn èèyàn ń bo ọlọ́pàá sí onírèénú yàrá yìí onírèénú yàrá ọkọ mi pààyàn ọkọ mi pààyàn ọkọ lòun ò pààyàn òun ò rí bọ̀bọ̀ yìí rí gan bóun ni kí ni bọ̀bọ̀ yìí wá nínú tó o pa ní ìsìn tó o pa ẹni tó o pa kíníkan àwọn èèyàn ò bẹ̀sù bẹ̀gbà ọpọlọpọ ọlọ́pàá àwọn ọlọ́pàá dé gíràgíra ẹ̀sìn mọ́ àwọn ọlọ́pàá tó bá ti rí kéèsì kan tí ò jẹ́ ní ìdá tí ò ṣe kí ni kí wọ́n ti gbébọn kókókókókó wọ́n ti kọ́lọ́wọ́n bá mi kọ́ mọ́ jẹ́ arógun ọlọ́pàá o ẹ̀ ń bá kàn lọ́mọ̀ láyé pé burú ò ní kàn wá láṣẹ lẹ́dùmarè. ẹ mọ jẹntàn yìí wọ́n ti àwọn ọlọ́pàá wọ́n ti dé gíràgíràgíràgíra bóun lọ ọmọkùnrin ṣe jẹ́ àwọn ọmọ bó ṣe jẹ́ ohun àtọkọ mi náà jọ wọlé o lọkọ mi sì yin lọ́rùn ló sì pa á ẹgbọ́ títa nàfẹ́ gbọ́ ọkọ lóun ọ̀pá yẹn ohun ọmọ bọ̀bọ́ yìí rí ohun ọmọ kíníkan rí ohun ọmọ wá rí ohun ọmọ ẹ̀yìn rí ohun ọmọ kókó bàbá sáàsùn rí wọ́n sàn sọ fún pé wípé kò ní sony station adéyinka ibi òní wọlé tọ̀ wá o lágbára lọ́wọ́ ọlọ́run àní rí dààmú ayé ìyàwó tá a bá fẹ́ kò ní kó bá wa o wọ́n ní síyàwó rẹ ó rí ọtí ni ìtẹ́lẹ̀ díẹ̀ ni kìrì ní tì láyé adéyinka mo bẹ̀rù obìnrin láyé obìnrin àtẹ̀yìntọ̀.

0: fowl rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Wọ́n ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 0080.
2: With Messi, you go for goal here. Oh my goodness!
3: Running at Vasilko. It's Mbappe! Oh my word!
2: Alvaro Pereira hit by Hammer!

0: ní bọ́ sínú pàkó tí ayé o. Ìdàmú ayé ò sì ní kàn wá. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Kí wá ní tí ó ṣẹlẹ̀ ń gbọ̀n délé ẹjọ́. Wọ́n rojọ́. Ọkọ ìyàwó lòun ò mọ ọkùnrin yìí rí. Sọpọ̀ ọ̀nà mọ́ torí businessman àwọn méjèèjì jọ jẹ́sẹ̀ra wọn owó kan ló wọlé báyìí lọ́pọ̀kùnrin ọlọ́kùnrin sí nítorí owó wọ́n á fún ọkọ̀ náà láyè pé kó sọ tẹnu ẹ̀ kó tó máa lọ sọ́gbà ẹ̀wọ̀n.
1: Ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé.
0: Ọkọ ni òun lẹ́lẹ́rìí.
1: Èèyàn mi, ẹ súnmọ́ bí ẹ wá kọ́.
0: Wọ́n ní ta lẹ́lẹ́rìí ẹ̀. Ó ní CCTV, ó wà nínú ilé. Ó ní ó ṣẹlẹ́rìí òun pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Yàrá gan tọmọkùnrin yìí kú sí.
1: Ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé.
0: Kámẹ́rà wà ńbẹ̀.
1: Èèyàn mi.
0: Tó bá ṣẹlẹ̀.
1: Ìyẹ wá gbọ́.
0: Kedere làwọ̀ mọ̀. Wọ́n yan ọlọ́pàá kọngílá méjì.
1: Ó dà.
0: Wọ́n ní kọ́ tẹ̀lé lọ́nà ilé.

0: gbọ́ kíni kọ́kọ́ ìyàwó ṣe tó bá jẹ́ yìí ni kí lẹ̀ ṣe lérí tó wà ńlẹ̀
1: yìí.
0: Hello, ìyá mi. Mo ti mọ mọ̀mọ́ mi, ẹ kalẹ́ mà. Ètò rẹ
2: o. Ok,
0: ok, yes ma.
2: Bẹ́ẹ̀ ni. Mo ti kẹ̀kẹ́ sọ́kọ́ bẹ́ẹ̀ ṣe. Ọlọ́run ló ní kọ́ gbọ́n. Bàbá tó gbọ́n, mo ní padà sọ́dọ̀ gbogbo láìláì.
0: Àmì o.
2: Kódà, akíní, akíní ọkọ yẹn ọmọkùnrin, akíní ọmọ ni. Àwọn òbí rẹ̀ ọmọ ní ẹbí. Bàbá ìwé ṣolórí bú ọmọ. Òsì wàhálà tí àwọn ọmọ ẹlẹ́wọ̀n rẹ̀ tó ń wáyé rẹ̀ wá lọ nì. Nígbà tí ò sí nípẹ̀ lọ́rùn orí orin tọ́lọ̀ ṣe bí. Ó tún wá pọ̀ bẹ̀rẹ̀ ìjọ kan sunú wá fẹ́ pádánù. Àbí tí kọ́ bá lẹ ẹ̀wọ̀n tó bá kú sẹ́wọ̀n ńgọ́. Òsì wàhálà kò sọ̀rọ̀ lórí ẹ̀ kọ́ máa lẹ̀wọ̀n rẹ̀ jẹjẹ́. Kọ́ sí káwọn ọmọ rẹ̀ sọ́dọ̀. Òhun sí ń tábì bọ́ nílé sọ kò sọ̀rọ̀ lórí ẹ̀
0: mo fẹ́ ká ṣe pápápá ni ẹ̀rọ o. Kí lẹ pé.
3: Mo lè kú màrí gbogbo orin tí òfin ń kọ ni.
0: Ok.
3: Àbílẹ̀kì àbí ìfẹ́ mi ó pè wá létè.
0: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
3: Ẹ̀rí ẹ̀kọ́ lágbára tó bí òun ni ọ̀dà. Òun ni ọ̀dà. Mo rẹ̀ yín ọkùnrin ẹ bá lọ́wọ́ lọ́wọ́ kápẹ́ ìyàwó ìbáṣe gún méjì méjì ẹ̀rọ kámẹ́rà ẹ̀dẹ́ pàkúté ọkùnrin
0: yóò lu ẹ̀wọ̀n o.
3: A ti ṣe inú olóṣì bọ̀kùnrin ó kù díẹ̀ káàtó irú wọn sì pọ̀ ń lù kọ́lọ́ ni sí kọ́lọ́ ni pápákọ̀ ìbánu ọkùnrin ni ìjùwọ́ sí ni kò fi pẹ́ páìpà yìí ó dé ojú pọ̀ náà ó dìgbà ó dìgbà ó ṣe.
0: Ó dìgbà ó ṣe.
3: Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ parò ọ̀gbìn ti ló mú ìwé tó gbọ́dọ̀ ẹ̀ fọkọ ọ̀kúnrẹ̀ ni wọ́n kò bẹ́ẹ̀ ọmọ ẹ̀ ni o. Àwọn òfin tí bá ti wú àgbà burúkú orí ọkọ yín yóò jẹ yín yà ẹ mọ tó
0: jẹ ẹgbẹ fún
3: un.
0: Àmì o, àmì o, àmì o, ẹ ká lẹ́mọ̀ o.
4: Ọ̀pẹ̀yẹmí ni orúkọ rẹ̀ sí láti Akala Express.
0: Ọ̀pẹ̀yẹmí láti Akala Express.
4: Yes, akólúkálùkù pín gàrí ni
0: o. Kò ní kálùkù, kó kálùkù pín gàrí.
4: Bẹ́ẹ̀ni kó tó bá máa pani tó bá ṣe ní fìlà kádùúgbò ẹ̀.
0: Ikú tí ó bà pa ni tó bá ti sí ìyàn ń fìlà ká dúpẹ́. Ṣé o àǹtí ọ̀pẹ iṣẹ́ ti máa rí? Ok, brother. Ẹ ṣe o.
4: Ẹ ṣe sáyẹ sáyẹ.
0: Ẹ dúpẹ́ o.
4: Yes, ma'am.
0: Yes, ma'am.